0: Ẹkú ojúmọ́, àkójọpọ̀ àwọn kókó ìròyìn ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúọ̀lẹ̀ Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ààrẹ Bọ́lá Tinubu ti pe alákòóso olú ilẹ̀ wa FCT Yunyesom Wike wé ó ti ní ìgboyà òun. Pẹ̀lú bó ṣe jíṣẹ́ àwọn iṣẹ́ àkànṣe wọn amáyédẹrùn ní tèbútòrò olú ìlú orílẹ̀-èdè yìí. Igun àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kọ kúrò nílùú South Africa lórí wàhálà lòdì sí àjèjì tí ń lọ lọ́wọ́ nílùú ọ̀hún. Wọ́n ti gúnlẹ̀ láyọ̀ sí pápákọ̀ òfurufú Murtala Muhammed nílùú Èkó ní òní lánàá bí ìjọba àpapọ̀ mọ̀ ti ń tẹ̀wájú nínú akitiyan wọn láti kó àwọn ọmọ orílẹ̀-èdè tọ́rọ̀ kan padà wá sí ilé. Ìjọba àpapọ̀ ti pe ẹjọ́ ẹ̀sùn mẹ́jọ lòdì sí Adéníyí Adéyẹmí tó jẹ́ alákòóso àjọ PFIPC lórí ẹ̀sùn àgbélẹ̀rọ àfọwọ́yí tó fi wọ́n ṣíṣe bí ẹni tí ènìyàn kò jẹ́ tó ń ti àwọn ẹ̀sùn mìíràn eléyìí tó rọ̀ mọ́ tí wọ́n fi kàn án. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kọ̀ jálẹ̀ sí ìròyìn kan tó ń pe wọ́n san owó láti rí àrídájú ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti olùkọ́ tí àwọn agbébọn kó lọ ní agbègbè ìjọba àbílẹ̀ Oríire. Wọ́n ṣàpèjúwe ẹ̀sùn náà bí ohun tó jìnnà sí òtítọ́ tó sì lè ṣìní lọ́nà. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe ìkódànù ìròyìn tó ń káàkiri tó pé ìpínlẹ̀ ọ̀hún ló ní àkọsílẹ̀ tó pọ̀ jù fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ lùgbàdì àrùn HIV lórílẹ̀-èdè Nàìjíríà nínú ọdún 2025. Wọ́n pe òǹkà eléyìí tí ń káàkiri ọ̀hún jẹ́ ti àwọn ènìyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kẹfìn pé wọ́n ní àrùn náà ní ara kì í ṣe àwọn tó ṣẹ̀ṣẹ̀ lùgbàdì àrùn ọ̀hún. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àwọn kókó ìròyìn fún tòwúrọ̀ tòní. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, ẹ kú ojúmọ́.
1: West Radio 89.3 FM and Gab Agbemagbe.

0: gbọ̀ngàn wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM gbọ̀ngàn agbẹ́mágbẹ́.
1: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. West Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

onílé òde kí n tó wọlé o ajá o ṣùpá ni mí mo bòde ọlọ́run bàbá mi torí pé ewúrẹ́ tó wọlé tí ò bòde ó dẹran àmúṣẹbọ o àgùntàn bọlọjọ tó náà wọ lówó tí ò bòde ó dẹran àmúbọ ọṣà kábíyèsí olódùmọre ọlọ́run ọba mi ìbàrẹ́ àrúgbó ọjọ́ ìgbani ọba mi aṣòro kọlù bí ògiri gbígbẹ ọba mi ọwàwàwàwàwàwà tó ti wà káwò ó tó máa wà ọba mi bẹbẹbẹbẹ tó ti ń bẹ káwà ó tó máa bẹ. Òun náà ni ó wà nígbà táyé wà báyọ̀ bá ṣètún sí mọ́ òun náà tún ni o. Àlóyè gbogbo agbára gbogbo ipá ọwọ́ ọlọ́run ló wà lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ni o. Kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ò tóbi tóbi lọ́run ò fi gbà ọ́ ó fọ̀run ṣelé ó wá fi ayé ṣe àpótí ìtìṣẹ̀ gbogbo ayé pátá wá dàbí ẹlẹ́ngà níwájú rẹ ọba mi òkè. Kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ àdàgbàmọ́ tẹ́ àdàgbàmọ́ tí àdàgbàmọ́ tẹ̀ wọ̀rọ̀kọ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ o ohun tó kó fi ń ṣàgbára gan kò yé èèyàn ayé wàwàwà èèyàn tututu kò ṣe é tú iṣẹ́ owó olódùmọ̀rẹ̀ àdìtú ni. Kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ o ò gbáyé sórí omi ayé ò rì rí ó ta sánmọ̀ bí ẹni tá a sọ sánmọ̀ ò jálulẹ̀ rí bẹ́ẹ̀ kò sópo kan tó fi gbèrò ẹ̀rọ ń bà mí olódùmọ̀rẹ̀ ìwọ ló ń gba agbára lọ́wọ́ alágbára tí ń fi agbára pọ́nni lójú ìwọ ló ń gba agbára lọ́wọ́ alágbára tí ń fi agbára yọni lẹ́nu. Kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ ló gbèjà àwọn ọmọ ìsírẹ́lì jà lọ́jọ́ sí ohò tójú fáráò aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bọ adágún ọmọ ìpupa ẹ̀rọ ń bà mí olódùmọ̀rẹ̀ ẹ̀rọ ń bà mí o kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ akin nínú ilé akin lójú ogun arúdẹ́dẹ́ ọlá ọba mi arúdẹ̀dẹ̀ ọlá aláàfin àjọ̀bọ̀ aṣú dẹ̀dẹ̀dẹ̀ dé òjò ọ̀rọ̀gọ̀jígọ̀ ẹkùn ọkọ̀ òkè gbólóhùn ìdáhùn tí ń gbé gbogbo ọ̀rọ̀ mi kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ó mọ̀ ti dìjẹjọ́ ń gbà mọ̀ ń dágbére lórí ètò yìí mo ní bó bá dùn ní òòkà tún jọ máa pàdé ọ̀rọ̀ tẹ́mi sọ láyà àjẹjọ́ wọn àbá ni mo dá ọlọ́run ọba mi òkè ló bá ń lù ú lóhùn tẹ̀ ṣé kí n má tàn yín o láàrin ìjẹjọ́ sóní tí mò ń sọ̀rọ̀ ọ̀pọ̀ ìjì ló ti jà ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kíjà yóò gbé wa lọ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mu ọ ewúrẹ́ léwu alápàtà mi bí kó kú ni àgùntàn ọ̀dẹ̀ ń wa alápàtà mi bí kó rọ̀run ìwò tọ́mọ ẹ̀dáyé ń wa àwòdì òkè mi ni kó dá lápá orí ẹ̀yẹ ní kẹyẹ ẹyọ o ọ̀tá ní dọ́mọ ẹ̀yẹ lókun àwọn wọn ń dá lóró àwọn wọn ló lè wá jà tí wọn tún ní kó loko wa mu àmọ́ orí ẹ̀yẹ ni ò pẹ́yẹ ò bá bà mí òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ́ ó gbà pónpó lọ́wọ́ òní pónpó ó fi fọ́mọ òní pónpó lórí pòpòpò tó ní pónpó ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ní pónpó ò gbọ́dọ̀ gbìn kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ló jẹ́ ní ẹgbẹ́ orí yín sókè yẹn nù ọ̀nà o a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ni o ta wá ni ọba ògo yìí ìbéèrè tí wọ́n ń béèrè nù olúwa tó le tó sì ní agbára ni olúwa tó ní agbára ni ògùn àní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ka gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ni o ta lọ́ba ògo yìí olúwa àwọn ọmọ ògùn
o na lo ba ogo to mo kini o ni le loko leyin odi mo kini ni gbogbo bi ti afefe ikan yi n fe de lo ro toni oni ojo kerin osu keje odun 2026 to se alafia ni mo ba yin lo ro toni o odi odobi alafia ko le awa gege ba wa na se wa aku amojuba opin ose lase olodumare opo re lase loke pe o ami ati ami to olugbe ngayin de o omo omo tosho o bale bi arandede lo ro toni omo ya adua o ti gori agbagbe o arogbo lo nbi eni rogo olu de gbagede oselu o leto o ti a bere gege ba se kowe re lo ro toni onile apa otun e dakun e lo re ba mi ke so nile apa osi ke ye le o gbo ko so fun toko ka dana o gbo ko lo re ro fo be gbagede oselu bere o lori eto toni se ki ma ton yin ah en gbegede o gbina alaare ojo agba nkan o gbe nkan hanu en ko yi pepe ye yo gbo mo pon loruko gbogbo awon ta jo mu eto ohun wa se ti gbo yin latori awon alase ikanni ta wa yi awon oga loga ni abala ikako kan Samuel Adelere oni olowo button fun sa ta wa yo ati gbogbo awon ta jo mo da se da opolopo lori eto yi ti gbogbo e ti o fi ma lo ni serere werere gege ba se ko we e loruko awon eyan yi oni emi olugbemiga omo tosho yo radio apostle is here again en lembe un ojare e ku kale.

emi mo ilu kan o ilu ta nso yi ilu arire mo se la npe nibi ti olowo tin lowo si ti talika si n talika si awon ton sise bi erin jeje liri awon to gbon won ti di omogo ni ilu arire mo se yi eyan buku o ti beyan gidije o gbogbo alangba lo danu dele ni ilu arire mo se ama eyi tinurun gangan ni ilu arire mo se ti mo nso yi na ni lawon kan ti gbe fila mo wo be sori won o agbada ko kan mi oni won gbe sorun bata boba ti baje katuka oni won ti bese oro ti de konko jabele oni kaluku ni se ti e eni amori ba ku o loro da bayi o ni ilu arire mo se awon ti won fi ona han won lawon o gba oju ona mo kan fa won le lona inu igbo ta won nlo awon ti won nilu ogbon won ti n di mo omugo won lo ti awon lorun o ha oro ilu arire mo se o ti gba ijoko awon ojogbon bayi o ti di oro ta n joko ta n ro wipe ke awa lona bayo fun won ni ilu arire mo se awon to ti mona won fe ka won to ti ti mona o mona olododo n jiya awon osika won yokun kiri igboro omo olomo la ran nise ina omo olomo la ran nise wahala omo olomo la ran nise bo ba le ku oku o ni ilu arire mo se ta ni yo agba won ni ilu yi be eyan ba de ilu arire mo se kuda ke eyan o jori ahun ko ni mo gba ti omi o mo bo loju e e wa wo awon eyan bi won se n pariwo ti won n ke tantantan ha ebi o ni orin akọmọ na won ni ilu arire mo se awon to ye ki won ruko apa ki won ruko ese ki won ri po nku bo nku won mo ti ru won ti kegun ni ilu arire mo se nibi ti won san fun wara ati foyin e dakun ki le eyan tun fe laye o tolorun oba mi oke o se fun won ni ilu arire mo se se ti ororo aje eyi to n digba asun ti o gberi la fe so ni eyun gan to bo ba je leun nikan gbogbo won surubo ti won rodo kule lori ni ilu arire mo se ki won mo gbadun bi eranu suga ni omode atagba won mo se yotomi tori pe kini olohun mo ke won gan o ka to wa so awon ohun alumoni ile ta le ka tan ha ni ilu arire mo se ilu arire mo se ilu olokiki ilu arire mo se ilu olola ilu arire mo se ilu oloro ama o nkan kan mo ba kini aja o je won ni apa re o ti gun ju tan lo o ni ilu arire mo se ohun to to si opolopo eyan awon kan si joko le lori mole won wa n fiya je awon oni nkan
dàmọ̀ wá dé ìlú ọ̀hún. Ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn oní nǹkan gan ti gba kámú. Gbogbo ogun ló sì ṣe é ṣẹ́ láyé o. Àmọ́ ogun ibi mo wà tẹ́ ń lọ́rùn, òun logun tó ṣòro ṣẹ́ o. Ìbá sì jẹ́ wípé wọ́n mọ ẹ̀tọ́ wọn ni. Ìbá sì jẹ́ wípé wọ́n lè gbé ìgbésẹ̀ ni. Ìbá sì jẹ́ wípé wọ́n lè tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ni. Wípé bèrè, a ó fi fún ọ. Wá kiri, ìwọ ó rí. Kànkùn, a ó sì ṣe fún ọ. Ṣé bí wọn bá rí ẹ̀tọ́ wọn gbà padà láì ṣe jàgídíjàgan? Láì fa wàhálà? Àmọ́ o, ṣé kí n sọ wípé àwọn ará ìlú aríre mọ́ṣe lohun tó yẹ kí wọ́n mọ̀ ò tí ì yé ni? Tó! Mo mọ̀ rántí bèrè ó kọ ọba wọn, wọ́n lọ́ba àwọn aríniṣe ni níjẹ́ o. Jẹ́ kí a ló kọ àwọn ìjòyè yín àbẹ́ẹ̀ nìkan ni. Wọ́n láwọn ní wọn tó pọ̀. Wọ́n ní àwọn ìjòyè àwọn ní àfàìmọ́niṣe ni. Ṣé ẹ ní àwọn baálẹ̀? Àwọn ilé èkú ni wọ́n súnmọ́ yín jù ní ẹsẹ̀ kùkú. Wọ́n ní kí n mọ́ sọ mọ́. Wọ́n ní bí mo ṣe ń sọ̀rọ̀ inú àwọn ń bàjẹ́. Kí ní ń bà yín nínú jẹ́ náà ọ̀rọ̀ mi ìbéèrè mò ń béèrè? Wọ́n ní àwọn gan-an ni a ṣe ni tán bá ni dárò. Àwọn gan ní bẹ́ǹdì ìṣòro ayé àwọn. Àwọn baálẹ̀ yín, àwọn láṣẹ ni tán bá ni dárò. Kí lẹ àwà ṣe báyìí, wọ́n ní ò yá wọn. Wọ́n ran wọ́n létí pé ọdún 2027 ń bọ̀ o. Ó sì dàbí wípé lọ́dún 2027, ó ní ẹ ṣe àtúnrọ, àtúntò, àtúnfi síbẹ̀ látòrí ọba yín lórí àwọn baálẹ̀ baálẹ̀. Bó lẹ́wà ṣe sọ̀rọ̀ yìí sí, wọ́n ní kí n yá wọn lọ́gbọ́n tọ́. Àdúà lèmi wá gbà fún wọn, àdúà kan tí mo rántí gbà rí o. Mo ní Ọlọ́run ọba, gbogbo ojú-ojú tá a fi bò yín lójú, tí ò jẹ́ kẹ́ ẹ mọ̀ èyí tó kàn, Ọlọ́run ó bá ń ṣe kú o. Ọlọ́run ó wà bá ń jẹ́ kí iye yín ó ṣí. Ó ládùá kan tí mo fẹ́ ṣe fún yín nù o, torí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ogun ayé yín ò farasin. Ẹ̀yin lẹ̀ kíyèsára. Tọ́, Ọlọ́run ọba ọlọ́jọ́ òní, bá wa gbà wọ́n o ní ìlú aríre mọ́ṣe. Ọmọ onílùú méjì lèmi, bí n bá ti ṣe tìlú aríre mọ́ṣe, n ó ṣe ti Nàìjíríà náà. Bí n bá ti ẹ̀fẹ́ ṣe, wọn ò ní ṣaláìṣe nítorí tèèyàn tèmi, olóyè lẹ́kàn sán ni. Mo ṣe rí bàbá láàárọ̀ yìí, mo rí gò lójú wọn. Mo ní kábíyèsí Olódùmarè, àgbàǹdè o, àgbàǹdè o. Olóyè lẹ́kàn sán ni náà ni. Tọ́, àti dáyè yìí náà ó ti ṣe díẹ̀.

0: olóyè lè kàn sọ ní ẹ̀ka àrọ sàn
1: èmi ò kí yín
0: káàrọ ẹ mọ wulẹ kí èmi gan káàrọ èmi gan ò nílò láti kí yín torí wípé ṣe rí èmi ń fi ẹmí sọnà ni kí ẹmí kẹmí ó mọ lọ yá mi lò láàárọ yìí ìgò ojú yín bí mo ṣe rí láàárọ yìí mo kọkọ wò wípé ẹsẹ ni fún yín tẹ ẹ bá mú tèmi dání nítorí pé bó o lẹ́sẹ̀ máa mú ìgò bọ̀ láàárọ yìí ṣe rí ìgò eléyìí ológo mo tún ń wọnú ojú ń dáadáa tó ń tan búlù olóyè lè kàn sọ ni àjọsọ báyìí ẹni bí ìbá tí ń ṣe jọ́njọ́ ẹni mọ́ rántí ṣe mọ̀ pé ọ̀rọ̀ kan mo sọ fún yín nígbà tá a fẹ́ di party ni last week mo ní ibi tẹ́ ń lọ yìí ẹ rántí mi ní ìjọba yìí ọ̀nà àbújá
1: ni
0: ẹ̀yìn sọ pé lásòrò kí mo ní ẹ rántí mi ní ìjọba yìí o ẹ sì sọ wípé bí ẹ̀mí mi bí bá ti ń bá yín lọ ẹni gbàgbé mi ó sì bá yín fi ẹ̀mí rìnrìn àjò títí tẹ́ fi padà dé àwọn ń gbà dé yìí kó bá a ṣe sọ́kọlẹ̀ ṣe ń ṣe yìí.
1: ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ báyìí ni pé èmi fúnra mi ga lára gan ìjọba ọlọ́run lèmi gan lé.
0: Ìjọba ọlọ́run lè
1: ní ìmọ̀ pa ìjọba kankan tàbí ìjọba ọlọ́run lè fi fúnra mi gan lé.
0: Ṣé wá rí ìjọba ọlọ́run tẹ́ ń léhun?
1: Bẹ́ẹ̀ni.
0: Òun lẹ fi ṣàkókò àbí? Àwọn tẹ tá a wá fi kun fún yín tẹ rí àti ní ẹnbá ti kọ́kọ́ lè á láwọn kankan tá a fi kun fún. Lára àwọn tá a fi kun fún yín ni èmi ń béèrè.
1: Ẹ jẹ́ kí n kọ́ lórin bí orin bọ̀dá wa kan.
0: Ó yẹ kọ́ ń bá yín gbé.
1: A ní ilé ológo lèmi lé èmi ò lọ́nà méjì.
0: Ètò
1: ojú lé ológo.
0: Gidigidi.
1: Má fojú ẹ lẹ.
0: Ṣé wàá máa ma.
1: Ó ṣe rí ẹ. Ẹyẹ kan tó ká mi lára báyìí ti jọba ọrùn.
0: Ok. Lẹ́yìn yẹn mi máa ológo lẹ̀ ń lé.
1: Bẹ́ẹ̀ni. Ilé ológo tá a lé yẹn kan ló gbé wa níbi báyìí. Bí ká máa sòótọ́.
0: Ṣúgà
1: jẹ́ ká máa láwọn ìrànlọ́yẹ.
0: Abèsè.
1: Ilé ológo. Tọ́wọ́ á jẹ́ pé ìjọba ta yé ni. Mo yàn dẹ. Mo
0: ẹ ti kọyin si.
1: A ni mo ti yẹ mo fa ilé wọn lọ́wọ́. Ẹ jẹ ma ṣe.
0: Ìjọba ọ̀run lẹ̀ ń lé.
1: Tẹ́ ẹ bá wo
0: ògo. Ẹ jẹ́ ń fọ́lò yín.
1: Tẹ́ ẹ bá wo ògo ojú tèmi.
0: Ok.
1: Ìgò ìjọba ọ̀run.
0: Ìgò
1: ojú sí ìgò ìjọba sọ̀rọ̀ kìíní.
0: Ìgò ìjọba ọ̀run lẹ́yìn ló àbí. Olóyè Lékan sọ ni.
1: Bàbá.
0: Ìgò ìjọba ọ̀run lẹ lò.
1: Bẹ́ẹ̀ni. Kẹ bá wò dáadáa kálẹ̀ lójú òru ni ẹ máa tí wọ́n kọ́ sí ìjọba ọ̀run.
0: Káì káì ṣe rí gbẹ sọ fún mi mo ṣẹ̀ṣẹ̀ rí lóòótọ́ o.
1: Ẹ ti rí báyìí.
0: Àmórí ìjọba ọ̀run kingdom wọ́n tún fi èbò sí.
1: Bẹ́ẹ̀ni
0: kingdom of God.
1: Bẹ́ẹ̀ni.
0: Èbò ni ó jẹ́ tètè rí
1: Yorùbá. Òkè tí Yorùbá yẹn tètè rí Yorùbá.
0: Kingdom of God ti mo rí báyìí.
1: Ẹ kú ojú bàbá ẹ kú ojú ẹ̀yọ́ra lé ọ̀rẹ́ yìí olólùfẹ́ yọ lẹ́lẹ́kẹ́ sọ nílò ọ̀nà kì í gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ̀wẹ́ ọ̀rọ̀ lẹ́bàá ń bá wọlé torí tí nàìjíríà dé báyìí tí a máa ti lọ fọwọ́ líle mú. Ẹ̀yà kó fámìlì sí wàhálà o.
0: Kàbíyèsí lójú ma rè nǹkan tó bá gbóná ké o sì fi ẹnu tútù.
1: Àwọn bàbá wa gbọ́ sọ wọ́n ní pé ẹ̀kọ́ gbóná sí kí ni ó fẹ́ sùúrù.
0: Kàbíyèsí lójú ma rè.
1: Sùúrù tẹ́kọ̀ọ́ gbóná Nàìjíríà fẹ́ ọ̀rọ̀ ẹ̀ la bá wọlé láàárọ̀ yìí.
0: Kàbíyèsí lójú ma rè.
1: Òkú ìhó ruru.
0: Ká tún wá.
1: Bàbá làwọn fẹ́ wà ruru. Ẹlú àbárẹ́ sálẹ̀ odò.
0: Tọ́ gbogbo ọmọ Nàìjíríà ohun tí olóyè Lékan sọ ní kúkú ń sọ ni wípé ọ̀rọ̀ Nàìjíríà yìí bí èèyàn bá ní kéèyàn ó máa rò ó bó ṣe rí lásìkò yìí ọlọ́run mọ̀ jẹ́ kí ó jẹ́ pé wọ́n mọ̀ pàtàn ire Nàìjíríà lẹ́yìn èèyàn èmi àtẹ̀yìn tá a jọ ń la àsìkò yìí kọjá òun náà lájọ ní ìrírí ògo Nàìjíríà láṣẹ Olódùmarè wọn ní fi ẹlòmíì ṣe wà àjọjọrọ̀ rẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ sì ti wá súnmọ́ etílé o òun la sì wá ń wò lọ́ọ̀kan yìí ìdí nìyí táwa fi wà ń bì láàárọ̀ yìí látùtì jẹ́ kó yé wa ìdí ń ṣẹlẹ̀ lágbo òṣèlú Nàìjíríà o níbo là ń lọ. Ẹ dákun a máa ń sọ ọ̀rọ̀ kan wípé àwọ̀ èso ló ṣèlú àmọ́ bá a bá ń sọ̀rọ̀ òṣèlú Nàìjíríà ó yé wa dáadáa àwọ̀ òṣò ṣèlú àmọ́ a mọ àwọn ìjìnlẹ̀ àwọn ìṣe ìlú bí wọ́n ṣe ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà tó fi rí bó ṣe rí lásìkò yìí ìmọ́lẹ̀ làwa gbé dé láàárọ̀ yìí ìmọ́lẹ̀ ayànnànà of the whole world wọ́n bẹ́ńbì wọ́n tó lè fún yàn nírú oyè báhùn ẹ dákun ẹn tí ì ga tán ni ẹlòmíì tó bá fi etí tútù gbọ́ ọ̀rọ̀ wa yóò mọ̀ pé èèyàn àlàáfíà làwa àwọn ò ní bá wọn tò sídìí àbòsí kò é sọ̀rọ̀ ẹgbẹ́ àwa gbéwórí ètò gbàgede òṣèlú

0: ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan ni. Ọ̀rọ̀ àwọn tí ń ṣèjọba nígun kọ̀ọ̀kan ni. Bó wọn ṣe rí, irú èèyàn wo gan wọn jẹ́? Ṣé áńgẹ́lì òkùnkùn lè ṣàdédé di áńgẹ́lì ìmọ́lẹ̀? Ṣé áńgẹ́lì ìmọ́lẹ̀ a máa paradà di áńgẹ́lì òkùnkùn bí? Àwọn nǹkan táwa ń gbé yẹ̀wò nù. Bẹ́ẹ̀ bá ṣì ń ké sí ìka wa lára ògiri ọdún 2027 yìí, èmi ò rò pé ó yẹ kẹ́ ẹ ṣìṣe o. A ní ṣìṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Tọ́ olóyè Lẹ́kan sọ ni ká tó bẹ̀rẹ̀ ètò. Mo wà ní ibì kan nínú ọ̀sẹ̀ tí ń tẹnu bodò yìí. Mo ṣe àwọn àmójútó ìtọpinpin lọ síbi táwọn èèyàn ti ń gba káàdì ìdìbò. Mo fẹ́ wò ó bí àwọn èèyàn ìhà tí wọ́n kọ sóhun tá à ń sọ yìí. Lákọ̀ọ́kọ́, ẹjẹ́ ń kọ́kọ́ lu àwọn àjọ INEC tí wọ́n wà ní Tota nítòsí ọ̀dọ̀ Wambi yìí. Bàbá ti dé Tota
1: nbẹ̀
0: Tìbàdàn Southwest. Mo lórí ọ̀fẹ́ láti débẹ̀ dáadáa náà ọ̀sẹ̀ yìí. Olóyè Lẹ́kan sọ ni àwọn èèyàn tú jáde wọ́n mọ̀ fẹ́ gba káàdì. Nígbà mo wá bí wọ́n lè rè pé ó ti á ka yín lára báyìí. Wọ́n lá ìdìbò 2027 àwọn ó dì í. O ní ìdìbò wọ́n láwọn èyí dì tẹ́lẹ̀. Wọ́n ní ìyá yìí tó Jésù kò bá wa lára mu. Àwọn tí ó pe Jésù pe Jésù, àwọn tí ó pe Allah Nabi wọ́n pè é. Mo ní tọ́ ó dàbí èpè ìyà àwọn èèyàn tí ń sí. Ẹ bá ń fún àwọn tí wọn tí lọ gba káàdì ọjọ́ kẹwàá oṣù keje kọ́ wọn ní ìfowópamọ́
1: òkun. Tẹ́lẹ̀ nìyẹn.
0: Ok.
1: Àtúgbọ́lẹ̀ Ọlọ́run wípé wọ́n tún ti fi ọ̀sẹ̀ méjì kun.
0: Wọ́n tún ti fi kun.
1: Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ibi tí yẹ kó wọ̀nyí létí kọyàn ẹni tẹ́ ń bẹ wá tẹ́ ti gba káàdì. Ibi tí yẹ kó wọ̀nyí létí ni pé kíní yìí ẹni láti ṣe ní kíákíá.
0: Ìjáfara léwu.
1: Ó léwu. Kókó tí mo kọ́ fẹ́ fàyọ bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ yìí lè máa èmi fúnra mi gbọ́mi fìgbà ara fẹ́ràn torí téèyàn bá fi lè dé ọ́fíìsì INEC kókó ni pé kan dáyàn lóhun lójú ẹsẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ fún yín láṣìírí ìdánwò kan. Àṣírí ìdánwò yẹn ni pé ẹ̀yin fúnra ara yín ẹ lè ṣe bí ìdá 70 iṣẹ́ àti forúkọsílẹ̀ gẹ́gẹ́ bí olùdìbò lórí fóònù yín láti kúrò nù yàrá yín. Ẹgbàdùn mi.
0: Àgbóyé.
1: Wọ́n á korúkọ ẹ ti korúkọ ara yín sílẹ̀. Gbogbo nǹkan tẹ́lẹ̀ fi ṣé pátápátá ẹ ti korúkọ sílẹ̀ ẹ ti ya ara yín gẹ́gẹ́ tó kúrò nílé. Ẹ̀kọ́ débẹ̀ ẹ tẹ̀ka ẹ̀dẹ̀ máa lọlé níbi ọ̀sẹ̀.
0: Wọ́n sì tún ya fọ́tò yín.
1: Bẹ́ẹ̀
0: fọ́tò àtìká.
1: A ní fọ́tò gan sí ẹ ti lè ṣẹlẹ̀ torí fóònù yín. Tí wọ́n á ti rí yín sílẹ̀ bẹ́yìn ilẹ̀ ya.
0: Wọ́n
1: kàn gbàka yín sílẹ̀. Tó bá ṣèbó tó bá fẹ́ tún yín yá o kì í ṣe ọ̀tọ̀ nìyẹn. Ṣùgbọ́n kò ní àgbẹ̀ pé kí lorúkọ yín ọmọ ìlú òní yín gbọ́dọ̀ ti bí yín ẹ ti tẹ odò yẹn lórí fóònù ẹ jẹ́ kí iṣẹ́ yín rọrùn.
0: Olóyè Lẹ́kan ibi ẹ sọ̀rọ̀ dé tẹ́ ẹ parọ́ láwọn ibi tí mo tọpinpin lọ láti lọ wo bí àwọn nǹkan ṣe ń lọ. Àwọn àjọ INEC tí wọ́n wà ńbẹ̀ mo kí wọn àwọn òṣìṣẹ́ ọ̀hún wọ́n kọ́kọ́ to àwọn èèyàn kan bóyá àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ fowó kọ́lẹ̀ wọ́n ní kíkiní ò lè yá ó yẹ bọ́ ẹ̀mú fóònù yín wá ẹ̀mú fóònù yín wá. Ìyún ni pé ohun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe ń bẹ̀ wọ́n
1: lè ti ṣe láti lé ọ̀rọ̀ yàrá yín tẹ bá wá débẹ̀ wọ́n fi ní reference number yẹn tí wọ́n ti tẹ kí ni tó lórí fóònù yín reference number ẹ̀lẹ́kọ̀ tẹ ẹ pè fún wọn lọ́hùn tí wọ́n á tẹ wọ́n kàn parí ẹ̀ fún yín láti
0: bẹ̀rẹ̀ ìka lásán lẹ́kàn tẹ
1: ojú bẹ́ẹ̀ lọ
0: wọ́n ó sì fún yín ní nǹkan pélébé kan báyìí
1: ojú bẹ́ẹ̀ lọ
0: pé kí ẹ wá
1: ojú bẹ́ẹ̀ lọ. Ṣẹ̀rí kókó ọ̀rọ̀ yẹn ni wípé àwa fúnra wa a lè ran ara wa lọ́wọ́ ju pé akẹ́ṣẹ̀ tún máa lọ sára wa sí òòrùn. Torí lóòótọ́ àti lódodo ọ̀rọ̀ INEC ọ̀rọ̀ tí ó gba sùúrù yẹn inú mi ò dùn sí àwọn kankan tí wọ́n ń ṣe. Ẹ tí wọ́n fẹ́ ṣe láti ilé ẹ̀ kó lè ṣe láti ilé. Ẹ ń bá débẹ̀ tó bá gbẹ̀lò ní fẹ́ bẹ̀rẹ̀ káyè wà fún ṣùgbọ́n a lè di èmi ò di ẹ̀bi tí ì ṣe tèèyàn léyìn lórí. Ẹbí kan wọ́n lè bá tẹ́bẹ̀ ẹ̀bi ìjọba Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ INEC ẹ̀bi owó dẹ̀ ni.
0: Owó
1: àbùkánukù.
0: Kábíyèsí Olódùmarè.
1: Wọ́n láwọn nílò iye báyìí. Ọ̀gá àgbà àjọ yẹn láwọn ò tí ì rí sí gbá yín gbà.
0: Ẹ mọ̀ jẹ́ ń gbọ́ o. Wọ́n àwọn tí ì rí sí.
1: Wọ́n láwọn tí ì rí tọ́rọ́.
0: Ládùúrú owó tá à ń yá.
1: Ètò ìdìbò owó tá a.
0: Ẹ mọ̀ tó láàtú ti yáwó kan báyìí.
1: Pẹ̀lú ògo ọlọ́run.
0: À ń bọ̀ ń bẹ.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Kò wá sówó ńlẹ̀ fún àwọn àjọ INEC.
1: Owó wà láti lè fọ́ndì agency ti gọ́ọ̀mẹ̀ntì ò sí.
0: Ṣùgbọ́n a débẹ̀ lónìí.
1: bo
0: a de be
1: se ri baba koko to wa nle bayi ni pe ki are ma ki ofun kan ma firu na ba egbo fun inec te ba gbo fun inec wa le gba won osise wa le ra won orise computer to ma po reke ite ri yen e kan ni south west ni yen o computer kan bi nkan
0: computer kan ni
1: lo jise be
0: omo okun to ti e wa ndi computer
1: ki o
0: o sise o idi re ni tin jeun bayi
1: ani e ki se
0: mo ni unu logo enu lori radio idi computer keke bayi ni tin jeun ni sa nla
1: gbo tori ise to ye ki yen bi 100 ma se lo nkan da se yen
0: abisoro
1: o wa le ma ju onikan lo wa nje te mo ma gba fun ra won sugbon ko ye kan ma gba fun e ko kaku ni aga ti e to wa ni computer ti e tan to bi 100 to ni ibadan south west o kere o
0: abisoro do mare
1: sugbon enikan pere to se yen ninu iwe temi o ju kan ti won ma mo se aine ko le mi dale bi o e to fine ki lowo le mi dale bi lo ba to fi ka di e mi lohun lori ko gbe o sile kan e ki se kan to ye kan se to ba se le bo ti wa nle
0: eyin o
1: aine ko ba se kan to da aine ki la ma bu sugbon eh ofiyan lowo eni ko na daada se be e bi buruku niyan
0: to e seun oloye le kan so ni ojo ni tin
1: be ajo ko si bo se le ri
0: eyin o
1: e kokko se kini yan fun ara yin nu ile iyan gan se ba se so le nikan bayi eni ko biru ise to ye kiyan bi 100 ma se inu ongo ni du ko se ma ki loruko yin omo ilu oni yin bi na ti bi yin e kan di ero be ni lori ni eyin gan ti ba gbe nu ero tori ijoba ti di ero lori
0: abiesi
1: eyin e ba gbe nu
0: ijoba ti di ero le lori
1: ero to
0: e mo to wa fi ajaga kun ajaga
1: e seri gele ni yin e di se to po nu ise yin ke to kuro le ko nko ba yin pari e lohun aye ba le wa ka ba le ke ba pe won se ngba bi ki loruko yin be daddy be mami yin kilo je kan to su le ma se ju merin lo sugbon te ba di se to po ju nbe ara e se fa awon to po so iyen te ba de fe se pe credit credit bere edition ati le yin a de ko le ran lowo e ran yin lowo ke ba ba le pe be e de tun ran ilu lowo ko ba le se fun eyan to po lojo kan
0: to e se won oloye le kan san ni pe to ba wa tan imole si abala beun to eh awo mo tan mole na ni tori pe imole bo ba ti de bayi okokun oni lati parada ni eyin eya lara wa je kin ma so fun yin to ba ti de ago mewa abo ani iroyin ayo kan eyi ta fe fun yin ani se alalejo ti won mu iroyin ayo wa fun yin o to ke ya tete fi di yin ke fi le ori agada da ahan bi yon se jenu oloye le kan san ni mo kiyesi nkan kan lana ibi mo ti fe ka bere to gbagede oselu taro yi ni tori pe akoko a fe gbe awon egbe meta wo lori ede Nigeria mo fe ke ba ntana sibe daada bi asiko idibo bo se nbo wa yi o egbe oselu APC egbe oselu NDC ati egbe oselu ADC mo fe gbe egbe metreta yi sori tabili laaro yi ni ilana wipe edakun eja wo batani egbe yi gangan eja wo nkan ti egbe yi to gbe dani gangan eje ka wo ninu awon nkan ta tin ri ti won tin so funra won gangan eje ka wo iru ero tin be ninu okan won lati pase oro tin be tin jade latenu won se kin ma ton yin se ri ninu opolopo nti be ninu okan eyan de yan so jade bi n ba soro kan jade ni isin ti mo ni mistake ni ko si ko e se mistake e ti n be nu
1: olorokan ta ma so
0: e ti n be nu
1: mi nkan to ba wa nu eyan
0: to
1: ti pa yan mo
0: kabiesi olodumo
1: te ma be o so kini kan o ju ni iro lon pa o n se nu kutete le ni o ti lo ti bota lenu e
0: kabiesi olodumo re to eyan omo Nigeria be ba ri oloselu kan boya o fe gba ika yin nkan kan jade lenu re o wa ya o wa so fun yin pe mistake ni tabi eyin na wa gbo e wa ko ti ikun si boya nitori ife kufe te ni si ni so pe ife ife kufe te ni si e wa gbon ti yin danu o to a je pe Olorun ti fi asiri ogun han yin eyin le tu wa ogun mara nu to bi on se je labala be onu eh oloye le kan so ni nkan kan sele ni Ibadan lana ode ni yi eje ka fi asiko yi ka kokko ki awon ti sele ohun to sele si ni bode molete ni ilu Ibadan be ba lo si ori kan ni mo ma woran television ni wa West Television in Bembe ha ino mu rara o so se o ah kabiyesi olodumare ni bode ni biti won tin ta awon agbo awon egboge leku leja lorisirisi to je wi pe ngba mi be an ba fe awon kan won ni eja lo bode ka lo ra awon kankan atawon kankan ni lana an tesin ti won gba ti won fi nsin Olorun bakan na e ti mo wi pe ni orilede Nigeria yi afa igba esin lorisirisi ese kristeni nbe ese musulumi nbe ese isese ona nbe sugbon nkan kan to sele ni boderana o tu je nbe osuba kare fun Olorun oba wipe Olorun Olorun nikan loko igba mi ina o yawo soosi yo do soosi
1: bene
0: bi o ba gbe bibeli ibe yo tu jo bibeli yo jo ago yo jo sekere
1: Olorun
0: bo ba ya wonu mosalasi
1: bene
0: bi won ba gbe alquran ni be yo jo gbogbo e
1: bene
0: bi ti na jo lana yi awon onisese won ba fe se awon nkan kan tawon nkan kan ibe ni won lo bi pe o ye lo ba wa ra ori kini kan wa e lo ba wa se kini ina si du gbogbo e tutu ibe le ru olohun ti
1: ba mi igba gbe awon kan ni pe omi
0: eyo
1: iseda olohun
0: abisi olohun
1: ategun
0: iseda
1: olohun
0: abisi olohun
1: ina fun re iseda olohun
0: abisi
1: olohun ran lo se
0: tolohun lo se to olohun ato se o iwo olohun awon apere kan olohun si npa fun wa lori ede yi te esi kesin to wu ka ma se ati kristeni ati muslimi ato ni se se edakun eja sumo olohun lorilede Nigeria atun nilu Olorun si o anilu Olorun si awan fi asiko yi afin se ladua tori pe igba ta won mama kan ti won soro lana omi si nbo loju eyan ti won soro iye awon kan ti ina baje
1: mo je ri foran yen
0: kai
1: ina ni agbara o
0: kai
1: lo ngba lo keke
0: atoru won lo ti be
1: oru ni ti mo foran ti mi se ri pajin wa ni
0: kai
1: ile o ti mo rara aarin oru na ya kini yen ina kan ngba lo ni ori Olorun ori Olorun ko to wa ya mi lenu be ni pe ako ta wa yi oju n ro welewele
0: niyo
1: oju en nikan loju oro moju
0: abisi olodumare
1: yen ni pe to la fe se nkan
0: kai
1: se rorun ni
0: kai
1: mo so iseda Olorun ni na tori ti ba se be ni ojo ba ro ojo ba le di lowo Olorun se kan yago fun ra wa lawo ko yen
0: Olorun ni ojoduo ina lo sise
1: mo se ri gele ni abisi mo so yi ki se pe mo fi ni gbe ko ro yen ma dun won mo je ko yi won wi pe Olorun Olorun je
0: Olorun Olorun je
1: Olorun ma je ko si nkan to be bi ba je bo lara
0: je eyin o
1: Olorun mo pa
0: oro yi ye mi
1: kan ya soke Olorun to fun won ni iso yen
0: eyin o
1: Oshita ati fun won ni toju yen lo. Kan gbe gbogbo okan won so
0: da Olorun. O dabi oro Olorun na ni. O ni ninu ohun gbogbo. Alapa dupe lo Olorun.
1: Be ni.
0: E ti nkan ba si sele, o yo Olorun.
1: Olorun be ni.
0: Ewe kan o le jabo lara gi ko Olorun mo mo se. Na a wa fi asiko isadua fun gbogbo eyin ti elugbade sele yi. Pe Olorun oba mi olojo ni yo ba mi payin lerin. Ohun ti payin lekun lasiko yi. Olorun oba oke, ohun lo le payan lerin o. Yo ba mi payin lerin gbogbo te ti padanu ni ilopo ilopo ilopo ilopo Olorun oba mi oke yo ba mi da pada fun yin oloye le kan so ni e je ka boju wo oro selu ninu ohun to sele lana yi
1: bene awon oloselu wa
0: awon oloselu debe o
1: bene
0: lati nu egbe oselu APM
1: e do se mo sai soro
0: kan o ye so
1: awon oloselu wa
0: oke
1: oro film ni
0: film ni
1: kale yi dibo ni kini isele ni sele kan ni won be lana
0: eh won ni wa
1: ibere mo bere
0: abisi olodu
1: kale yi dibo ni
0: eyo
1: se ma ri won
0: eh won ni wa
1: ibere mo bere
0: abisi won ti bisi
1: okay ise ta gbili won lowo ati wo lowo mo be ona ma face
0: ajago ti wo
1: okay o se se yen bayi ni
0: abisi
1: alaye te se yen ti yen
0: ajaga rorun bayi
1: se mo so pe igoyun ya so re ti da so e ti mo se se lohun
0: loye le kan so se mo pe ti ni ijọba orun le nle o
1: bene
0: igo ijọba orun le wo
1: bene
0: e mo je ki
1: so ba te emi pere ibere kan si oye mi
0: e mo je won ba yin fo e mo je won ba yin fo
1: e je ma fo ejo
0: ibi e tin lo ibi e tin lo bi rocky o
1: e ẹjẹ yàgò fún ẹjẹ yàgò fún rọkì
0: gbọ náà bí àpáta
1: o ẹjẹ bọ sí bí ẹbẹ wà ẹjẹ kúrò fún rọkì ọdọ ṣẹrí kókó ọrọ ni pé
0: ẹyọ
1: a kí wọn pọ lọ síbẹ
0: a kọkọ kí wọn
1: àwọn kan fi nǹkan lẹ
0: ẹyìn olùdíje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APM nínú APM
1: 2.5 million
0: nínú ẹgbẹ́ òṣèlú APC Sàràfàdín Àlé senator ọba wọn ti ń fi ọba sóko wọn báyìí nísìnyí ọba
1: senator ní fẹ́ gbọ́ ọba
0: tọ èmi gbọ́ pé àwọn kan kó kọ wọn wá fi ọba senator
1: Sàràfàdín Sàràfà kò ló kọ ẹ
0: àwọn ò lè pẹ́ra wọn lọ́gbọ́n
1: kẹjẹ bẹ àkókò ikọ́
0: ok káyọ kò mẹ́ àbí
1: olùkọ́ bá ṣe porúkọ rẹ̀ lẹ́ka ṣe máa pè
0: tọ́ wọ́n ní àwọn fi 25 million wọ́n ni wọ́n fi sílẹ̀ sí ibi bẹ̀rù àrí ẹni tí ò náà ń dupò fún gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ADC àwọn náà wà nbẹ̀ lánàá wọ́n bá wọn kẹ́dùn
1: dáadáa
0: wọ́n ní àṣọre mọ́ ti ẹ̀ pariwo làwọn bóyá àwọn náà ti wọ́n ti julẹ̀ wọ́n ní wọ́n máa ń ná owó gan bí wọ́n ti débẹ̀ làwọn yẹn ń pariwo solution deo àrí ẹgbẹ́ òṣèlú APC APM àti ADC níbẹ̀ lánàá ibi mo wá ń bọ̀ rèé nígbà wọn débẹ̀ gbogbo wọn mọ̀ dìmọ́ra wọn mọ̀ ní tí wọ́n dìmọ́ra wọn gidi
1: òpò ní olóṣèlú
0: ẹyin o
1: àbí òpò lọ láti lẹyìn olóṣèlú lálọ máa gbé pọnpọ gbé kúmọ torí pé òun ń jà tó
0: lóṣèlú ibi mò ń bọ̀ nù ẹwà rí àwọn tí ń tẹ̀lé wọn lẹ́yìn wọ́n lè para wọn dànù
1: ṣe kíni kan fínà wọn ṣe kíni kan fínà àwọn tó bá ṣe kíni kan torí ẹ àwọn ẹrọ ìrìnàtọ ń dìbọn àwọn gbàgì yẹn.
0: mo yanu lánàá nígbà mo rí ẹbí ǹbọ adékànmí ọlọ dìmọ sàràfàdé àgbẹ àti
1: adégòkè abc
0: bọ́dà mi bí wọ́n ti ń pera wọn nìyẹn bí èsì
1: olódùmarè. adọ́tẹ máa ń gbà ní pé ọlọmọdé àgọ.
0: ọlọmọdé àgọ.
1: torí ẹni tó bá gọ ló ń yan ọmọ ìyá ẹ lòdì olóṣèlú.
0: bí èsì olódùmarè.
1: se
0: pẹ́ ń tó gọ̀ ni
1: tó gọ̀ tó fẹnu họra
0: mo ráwọn kan ọ̀rẹ́ sọ̀rẹ́ wọ́n lè fẹ́ para wọn ọmọ ìyá ọkọ àtìyàwó
1: torí olóṣèlú
0: bó ti rọ́kọ àtìyàwó tilé wọn dàrú nítorí olóṣèlú
1: torí pàtì bàbá kì í ṣe wọ́n sọ pé 2015 mo mọ kọ́pù tó yẹ pé wọ́n pín ìkan sọpọ́tì jonathan ìkan sọpọ́tì buhari wọ́n dẹ̀ ilé dẹ̀ túká torí ẹ̀
0: nítorí olóṣèlú
1: wọn a méjì tí mo dẹ̀ ń sọ báyìí wọn fojú wọn kan buhari rí wọn fojú wọn kan jonathan rí ìdílé wọn dẹ̀ wo torí jonathan àti buhari.
0: bóyá ọ̀nà ilé wọn ò tiẹ̀ dá báwọn.
1: ọ̀nà ilé wọn ṣáà tán náà fún wọn náà ni bí èsì fóònù tó bá ṣáàjì tán fún wọn máa tẹ̀tẹ̀ lórí facebook pé
0: kílíkà nítorí jonathan
1: àti
0: buhari
1: 2015 kó àwọn sọ fún mi
0: jonathan àti buhari hùn nígbà buhari tí wọn ti ń kàbọ jonathan ló kọkọ congratulate
1: jonathan pe buhari pe congratulations on your
0: victory. ẹ rí bí wọn ṣe ń ṣe
1: lẹyìn ìbò ni nígbà tí buhari ti wá wá sí villa wọn ti búra fún un jonathan ṣe làárẹ̀ nígbà yẹn àwọn èjì dira wọn mú lọ́wọ́ bíi ilé báyìí tọ́jọ́ ní káàkiri nígbà tó ń bóyin síra wọn
0: ìlú
1: rẹ̀ ti túká àwọn kan ti dúra wọn pàtó dé.
0: kábíyèsí olódùmarè
1: ẹjọ sírò ẹgbẹ yẹn gbọn ni àgùgọ. àìyẹnu sọ àìparọ tọrọ la máa sọ wọn lẹnu wa mú àparọ àparọ mọ wa sọ báyìí rọlà ní pa tó bá yẹ ìyẹn lódì torí olóṣèlú òpónú.
0: kábíyèsí olódùmarè tọ ó làwọn náà ti ń fi ojú ara wa rí fúnra wa òun o ló fi jẹ wípé nàìjíríà ọmọ nàìjíríà ẹrònú o ọmọ nàìjíríà mo tiẹ̀ wá ń wò ó pé ìṣòro tá a ní nàìjíríà báyìí táwọn olóṣèlú nǹkan mo gbé sórí scale mo rí i pé kò já scale nígbà mo gbé wàhálà ọ̀dọ́ ti ara wa àwọn ọmọ nàìjíríà gan-an tí mo gbé titi wa sórí scale ẹ méje ń pè lógun mo rí i pé ó já scale ó tún ba scale jẹ́ jẹjẹ mọ̀ wípé àwọn olóṣèlú yìí ohun tí wọ́n ń fi wá rọ tí wọ́n ń fi wá mọ̀ àwa gangan la gbé àmọ̀ lé wọn lọ́wọ́ wípé àmọ̀ rẹ o ẹ̀yin lámọ̀ kòkò a ti sọ àwọn olóṣèlú di àmọ̀ kòkò ayé wa àwọn náà wà mọ̀ wá bá a ṣe fẹ́.
1: bó ní bàbá ṣe pè é bẹ́ẹ̀.
0: ni wọ́n ṣe bá a pè é. tọ́ mo la níròyìn ayọ̀ fún yín ẹ̀yin ọmọ nàìjíríà láago mẹ́wàá àbọ̀ tọ́ o ye je ka sale lo papapa sodo alejo wa un ti won ni fun wa laaro yi se mo wi pe Nigeria yi a nso wi pe kosi ebi de si la won kan won je aje yo won je aje seko be la won kan lori le de na ni won gbe orin re se en bi mi le ri pe bo lo se je ona wo ni won gbe ti won gba bawo ni won se nse ta won fi je aje yo ataje seko nipa ti gbogbo eyan pariwo ebi lotun ebi lose en bere wi pe awon kan be awon gbe nkan rere se nti won nigba ti awon eyan ti won pariwo kosowo e won bi mi le re wi pe olokuku je ka gbe alejo wa fun yin laaro yi awa e mo dabe o awo fi ona han yin ti yin ni lati gba oju ona na koja be ba si ti rin nbe e gba wi pe rere ni oluwa emi a mo so o e ti mo mi your radio apostle wi pe ohun ti emi ba ri wi pe ko ri be won o ni so fun yin o bi n ba si ti so wi pe e dan kan wo e lo re e dan wo bi o ba wa ri be e pada pe mi iwo na fe ko lawujo kosi ati gbe iroyin ayo wa fun o iwo na fe ko lara awon ti o mo so wi pe gbogbo ele o le Nigeria tawon kan sin ndupe iroyin ayo ohun la mu fun o wa yo dakun dan wo ofeni igbala to mo ni alejo npi laaro yi won wa sori eto yi ni ijejo won si tun wa nbi laaro yi tori ba meji ko tori awo omo Nigeria na ni oya alejo mi e kaaro
1: e kaaro
0: e ko ojumo
1: awa ni e di radio apostle fun
0: sara o lebi
1: oluwa so
0: to
1: adupe
0: e ba nda ko yin kawo yin
1: oruko temi ni temi tope ayodele awon yan ma pe mi tope jinja
0: eyin gan jinja
1: be ni
0: en jinja awon eyan
1: be re mo pe n to ba fun yan lowo to n dara sin yan o ye ko fi mo yan
0: abesho lodumare
1: to ba ti fi nkan to n fun e lowo to n ti ju yan ti le dowo fun e eleyi ju urgent 2k lo
0: abesho lodumare o ju urgent 2k
1: lo ju lo
0: kai
1: ejulo
0: kai
1: awon kan wa to ma ya mi lenu
0: eyo
1: igba to fe wole nbi enikan chat pe about o ti ready by you mo ni ki lo so lo ni ko si nkan kan mo ba ti mo wa gba emi no fi be lowo je fun elele o ba rere pe lasiko ile fun mi laduro ile
0: abesho lodo
1: ba yen tumo si pe awon kan kan wa to ye kiyan ma se to ye pe teyan ba ni awon anfani kiyan farase on ni ile ise multi stream ti a gbe lowo yi on na fun wa on ni ilera ati oro
0: ilera to oya nkan meji le gbe wa
1: pe afani la oro
0: ni abala ilera e ba nsalaye
1: akoko ni pe junja ba extract ti je pe ile ise multi stream o nse
0: eyo
1: nigba mi teyan ba ni awon orisirisi ipeneja awon aisan orisirisi ifupa ni ropa rose ni eyan ni orisirisi awon aisan to je pe kódà gan àwọn tó wà ní hospital kankan tí mi fẹ dárúkọ àwọn gan fi jinja yìí fi ṣe kí ni wọn fi ń gbé àwọn àìsàn kan lárugẹ
0: ní hospital mi
1: bẹẹni
0: táwọn èèyàn lọ náwó lé lórí
1: tí
0: wọn lọ gbà
1: bí mẹta mẹrin mo lè mo mọ báyìí tó yẹ pé àwọn ẹlòmíì gan tún ṣí láìlọrẹ pé kíní yìí àfẹ mọkàn tó ń ṣẹlẹ mọ wọn ta fáwọn èèyàn ìyẹn mo fi ń sọ láàárọ pé àwọn tó bá ń dojúkọ àwọn ìpèníjà oríṣiríṣi àwọn àìsàn oríṣiríṣi nígbà mi gan máa sọ
0: pé ẹni gbogbo nìṣe ni
1: bẹẹ ni gbogbo nìṣe torí ẹ nígbà mi ta bá sọ pé tó bá ti ń dọwọ ayé gan jinja gan a ṣe torí pé egbògi kan wà nù tó jẹ pé máa ń dojú kọ spirit and spell ìyẹn ni bóyá bí ẹfun àbí èdè àbí àṣà sí oríṣi máa ń dá wa lójú pé tó bá jẹ pé ania gbé wa bá ọ ṣe bẹẹ náà ni jinja mo gbé àìsàn wa ọlọrun ni àkọkọ o ṣùgbọn jinja ni ọlọrun a ṣe kí ni a fi ṣe àwòtán látara bẹẹ ni pé téèyàn bá ti wá rí ìwòsàn òun ni pé kéèyàn tún ní ìwòsàn ní tapò
0: abala keji nu yato si wipe
2: yato si
0: bi baba yin dowo ko yo ni iwosan ti agbara
2: beni beni
0: iwos eyan tun nilo iwosan lapo
2: beni a ni iwos a nilo
0: asapo mo nsa iso ni
2: o nsa iso
0: o ye je nwo
2: o loke wa wo se en to e pon ni iso tele
0: eyo
2: to je pe nkan se mo ju mo gbogbo iso re gan lagbara ifupa e ga o ko gbo 1 million wole la account e e do se kilo ma sele si ifupa e a wale
0: bi ma npa yen yo kokko yo na
2: ayo o ni ilera ti apo to bi deyin o ba ni ilera ti apo a dabi pe yan ko sasi wa ba kan na ni bi yan wa yasan o ni le se to ni le se mu kini mejeji yen wa to je pe omo e dada mo anilo e atokunrin atobirin ati odo ati agbalagba mo wa lo le ewe mi lo le wo mo mo we ka mi mo we ka ko se ni ti o le se iṣẹ́ jinja ba extra ti
0: eleyi soro wipe certificate
2: ro ko nilo certificate elomi o tun ma gbon le ko emi o le ma kiri o eleyi o se nkan to yan kiri o
0: eh
2: nse nkan to yan kiri awon ogbon to yan tun se nta a ma su ko yin awon igbese arakunrin kan wa register mi
0: eje ngbo yin dada o tori pe ohun te ba so lori eto yi awon eyan ti gba wipe bawa ba se so be na lori iyun ni pe e fe dawon eyan loko wo
2: ni beni afi beni beni ma fe fi ona awon eyan
0: abese olodumare
2: awon kan si ma gbo ile alakunrin kan to ma so lori omo yibo ni e frebo
0: eh
2: won ma gbo dada
0: e frebo
2: beni e ma gbo ka
0: ti bawo le frebo se je si
2: eh oga mi ni egbon mi ni
0: abi
2: ojuda ojuda gbagba ninu industry
0: abi se lodumare
2: ko da ka to asijo walale ana debi pe bi 9:30 ma o pe ki e wa won pira ta nso yi ko sin le gan bayi
0: ko sin le
2: ko sin le
0: mo ni te ba tin bo lana ke ba mo kan dani
2: ko sin le
0: o le mu dani abi
2: ko sin le gan mo ja ile ire
0: eya ni
2: e mo ko o da mi pe
0: inu mi kokko do wi pe e se nkan ti mo ni
2: e tori e te yin so mo ni wa
0: awon eyan o
2: le kon le ri
0: e wa mo kojo lo soju opo Facebook wa at West Radio 893 FM fan page West Radio 893 FM fan page e ba na si oju camera dada eh eh on le tin riun jinja ti won so nu mo on le tin riun gbogbo ni se patapata ni gbogbo iso ti ba wu ko ma se yan laago ara tinu egun tinu eje be ba ti gbe sara ah kabish won ni in sise fun ro omo laparo
2: be ni romanticism arthritis high blood pressure low blood, high sugar orisirisi
0: abesi
2: e ti o tin ba te o tin ba ja ti pe ti pe
0: eyo
2: in sise fun awon nkan to ye lomi gan so pe wo lo ma re sa ma lo leko leku
0: e lo wo lori facebook e lo wo
2: me tun se fun
0: bo se ri un abesi
2: o ni kekere o ni nila kekere lele
0: abesi lojumare to eh e mo nse idanileko
2: be ni tori idanileko yen na la se tuwa wa a ma se idanileko yen ni ola ni after church lola lago meta
0: after church lola
2: lago meta
0: ko se en ti o ni raye
2: lago meta egbeyanju ko wa nibe sugba awon anfani olorisirisi ma wa nibe na lola akoko ni pe awon to ba wa to ba se nkan ta ni kan se tori pe ile ise yi ma n sanwo ososẹ yen ni every Friday awon to gbo program yi ton wa ton je se nkan ti mo se won a ton ba n gbo baya ma testify
0: awon kan gbo nje jo won wa
2: bẹẹni bẹẹni ton je se nkan ti mo ni kan se bayi awon gba so pe awon mo pe to se ri ni e arakunrin yen lo pe mi lana pe ewi be ni ri e se be mo le mi ko ile ise ni bakan na awon to ba wa ni ola lago meta won ni anfani lati jori ofe yen won ni pe akoko ni pe to ba se nkan ti mo ni ko se wa gba owo moto e ni akoko ma fa won yan lowo moto
0: e fun won lowo moto
2: ni lofe
0: kabiyesi
2: elekeje awon to ba wa si danileko yen won mu jinja na lofe tori pe jinja ti wa o ti dabi nkan to je pe to ba ti wa nle bayi o bale pepe o ti mo atan
0: kabiyesi
2: o pe nle rara
0: o nle fi ri mu wa
2: be ni ko pe nle oga mi gan se seminar le ni gan lo ya o lo ya ni
0: kabiyesi olodumare
2: e mo kin ti won tun ma ya nbe yan fi ngbo egbo lagbara de ni pe ki le se to gbo wa ni ose to nbo eleketa ni pe awon to ba to se nkan ti mo ni kan se to ba the Friday to tun bo awon na ni eto se ati gbo lati le se
0: edu o ba mo eyan ba se ohun te ni kun won se
2: lai beni
0: bo ba ti the Friday
2: wa gbo wa lati ni
0: wa gbo wo
2: wa gbo wo
0: ah wa gbo wo
2: beni wa gbo wo
0: abisi olo
2: mo se o se ma nda mi loju ti ma wa sori eto pe gbogbo awon to ba se nkan ti mo ni kan se emi a tun ran won lowo awon igbiyanju te mi ba tun le se lati fi le je ki awon na tun gboke awon na se kini awon agba
0: ele yato si pe mo takara mo
2: ta iro iro atakara atadudu
0: kabisi olo
2: ile je ni future de bi pe o tun le fi lomo lowo
0: kabisi kabisi to o ye ba n so
2: address mi ta ti fe se seminar lola o ni pe ta ba n bo lati challenge eso kale so pe ma drop ni junction adelabu shopping complex ona to wa lo sona bi pa nlo odono lewe
0: ayo
2: lati junction yen tabaka complex yen complex kefa lapo osi ni won pe ni Davis Moye shopping complex Davis Moye shopping complex egbe olowo ifo shopping complex lo wa o se ni ti o mo olowo ifo Davis Moye ibe lati fe se idanileko yen ni ola lago meta
0: lago meta
2: bena awon to ba nbo lati boya odono kekere ni ko sa sokale ni Adelabu shopping complex lorita e wa lo bi pe lo si ona odono lewe taska shop complex kefa lati junction yen won pe ni Davis Moye shopping complex
0: Davis Moye shopping complex e ba ti ti dorita to bere Davis Moye
2: o mo be
0: to o ye pe e pe phone number
2: 080 080 24 24 65 65 22 22 15 15
0: ekwe le kan si
2: 080 080 24 24 65 65 22 22 15 15 ele pe ti ona ba da to ba daro mo yin loju e tun le chat lori WhatsApp mejeji na ni ele pe
0: e je nbi yin le re re yi se ko si pe bawo eyan ba de lola eh won nilo lati kokko gba form lati
2: iro iro ofe ni wole o
0: ofe
2: ni wole
0: ko si pe eyan gba form
2: ni se number 2 la number fe ni nkan ta ba wa so to ba te lorun po won e pe ah emi na fe gboke agba o
0: pe mi ba nbo ni se se mo lori ofe lati ti koyan wa
2: ele koyan wa ele koyan wa ele koyan wa
0: to mo mo wi pe gbogbo awon ti won gbo ni ile lasiko ta wa yi won fe darapo mo ru anfani bayi e mo gbagbe o a mo so nkan kan lori eto gbagede oselu wi pe awon ona lati ri awon nkan kan ta wa na nilo lati ri igba igba mi lofe lofo won a mo to wa wa o sugba ba ba le kesi won daada a ni sonu okan lara re na tun re o a n pariwo kosowo kosowo ilule ilule awon kan si seto lati mu iderun ba ara ilu lofe lofo ke eyan o si dayan lokowo lai se wahala emi lero wipe anfani yi ko ye ko fo gbogbo eni ti n gboro to e pe number awon o e pe number awon keyin na o si darapo lola elefa awon eyan jinja mo
2: lofe bẹẹni lofe lofe
0: iwosan ofe le tun si lola
2: lola ofe ni gbogbo e
0: kabiyesi olodumare kabiyesi
2: olodumare ṣugbọn to ba ko nbo to wu pe mo fe darapo iwo na le mu owo dani sinu banki e o to ba wa wun e o le fi le pe okay mi na fe tesiwaju o ke se dodo awon kan te ya le o se lu te daruko yen oloselu kan wa to je pe o fi se empowerment o de register won yan
0: o to fi se empowerment
2: a fi se empowerment
0: kabiyesi olodumare nkan to da na oloselu mo nlo nkan to da Mr. Sam bo ni awon agbabolu nu eyin na nilo jinja o
2: ke
0: le mo jinja to e seun
2: e mo
0: re ti awon eyan lagbaro lojumare ipade wa bi ojoro.

0: tó ó yẹ jẹ ká mọ kí yín káàbọ̀ padà láti òkè lọ́hùn tí a ti lọ kàn sí ilé iṣẹ́ èyí tí wọ́n ṣètò láti ran àwọn èèyàn lọ́wọ́ nípa ohun tí wọ́n ń ṣe àti ohun tí wọ́n ń tà. Àǹfààní gbà mí bí a bá ti sọ́nù èèyàn lè mọ́ rèé mọ́ ò tó èmi tún kíyèsí eléyìí bí àǹfààní fún gbogbo wa. Ẹ̀yin náà pe nọ́mbà wọn darapọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ ṣe lọ́la. Ọ̀fẹ́ kú ni kò sí pé bóyá ẹ̀ ń sanwó kankan. Ẹ̀yin náà ti ẹ̀ tẹ̀sí ẹ̀ wò ẹ lọ rèé tẹ̀sí ẹ̀ wò bó bá sì ti da kẹ́yìn náà mọ́ nìṣó ń bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò fẹ́ lówó Ọlọ́run yóò bu ara ìdẹrùn yóò fi sí ayé gbogbo wa láṣẹ olódùmarè tó olóyè lẹ́kọ̀ọ́ sọ ni.
1: Oúnjẹ
0: ẹ̀sà àkú kalẹ̀
1: àwọn
0: àkú ọ̀rọ̀ Nàìjíríà
1: àdàkú gojú yín
0: tó yóò rọrùn
1: tí mo bọ́ra ń bọ̀ ń bẹ́.
0: Ẹ já lọ sí ẹgbẹ́ òṣèlú mẹ́ta tí mo yànnàná lẹ́ẹ̀kan. Ẹ já bẹ̀rẹ̀ báyìí.
1: Yes, sir.
0: Ọ̀rọ̀ Nàìjíríà ò fẹ́ yé mi mọ́. Bí n bá sì sọ pé kò fẹ́ yé mi mọ́, wọ́n ní bí a bá ń gbà wẹ̀, ó yẹ ká mọ nǹkan tá à ń fara ṣe o.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí n tó lè sọ pé mo fẹ́ gbà wẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó ní láti jẹ́ pé mo ní àfojúsùn.
1: Téèyàn bá ń fara sángi.
0: Ẹ̀yìn o.
1: Èyí ni kẹ́tẹ́ yẹn fojú sùn bẹ́ẹ̀ ní bẹ́yìn bẹ́yìn.
0: Àbí ọwọ́ ọwọ́ à ń yáwó Nàìjíríà. E ti ń kọ mí lóminú tipẹ́ wípé kí là ń fi owó èyí ṣe. Lóòótọ́ àwọn aláṣẹ wa ń sọ wípé omi ó pọ̀jọ kalọ. Lóòótọ́ àgbà
1: èmi ò gbà
0: wípé omi ó pọ̀jọ kalọ. Olóyè lẹ́kọ̀ọ́ sọ ní ẹjẹ́
1: ẹ̀yìn tí Naso Rock. Ẹyin tí Naso Rock.
0: Ẹyin tí ẹ mọ̀ náà bẹ̀.
1: Ok.
0: Ẹyin mọ̀ náà bẹ̀.
1: Ok. Ẹyin
0: wọ́n ní omi pọ̀jọ kalọ.
1: Ok.
0: Bí wọ́n bá sì lómi pọ̀jọ kalọ. Àgbà bẹ́ẹ̀.
1: Ok.
0: Àmọ́ a ní àwọn ìyẹ̀fun lọ́dọ̀ tiwa ààyín tọ́lọ̀ ń fún wa. Pé bómi bá tiẹ̀ wá pọ̀jọ kalọ o, ẹja bù yẹ̀fun sí. Ọlọ́run fún wa ní yẹ̀fun. Ni question yóò bá balance. Ṣùgbọ́n tí ń kọ mí lóminú láti ìgbà yìí wá ni wípé kí là ń fi ìyẹ̀fun wa ṣe. Nígbà tí ìyẹ̀fun wa tó tún ṣẹ́kù. Ẹ dákun mò ń rọ gbólóhùn ní olóyè lẹ́kọ̀ọ́ sọ ní ẹ sì farabalẹ̀ gbọ́ mi dáadáa. Tó mo ní ìyẹ̀fun wa pọ̀ lápọ̀ yamùrá. Àtún wa ń lọ sí ilẹ̀ òkèrè. À ń lọ yá ìyẹ̀fun. Ara wa ń fún mi wípé pẹ̀lú adúrú ìyẹ̀fun tá a ní. Ẹ ń pariwo wípé omi pọ̀jọ kalọ. Bẹ́ẹ̀ ni àgbà. A máa ní ìyẹ̀fun tá a lè fi di apọ̀ Nàìjíríà lóòótọ́. Population wa ó pọ̀. A sì ríru eléèrí a fi ń dẹ̀rù bọ̀ lọ́rọ̀ ni. Àwọn orílẹ̀-èdè mi náà pọ̀ jù wá lọ. Tí wọ́n sì ń ṣe dáadáa. Ká pé nǹkan tẹ́ ń sọ fáwọn pé a pọ̀ àgbà papọ̀ lóòótọ́. A máa ní ànító àtàníṣẹ́kù. Ẹ tún wá ń lọ rèé já. Ìyàlẹ́nu ló wá jẹ́ o. Nígbà tá a wá gbọ́ níbi tí ìyẹ̀fun ti ń wọlé sí. Tí Nàìjíríà sì ń sọkún. Nàìjíríà ń gbómi lójú. Ẹ wá ń kó ìyẹ̀fun, ẹ ń kó lọ síbì kan, ẹ sì bẹ̀rù Ọlọ́run. Olóyè lẹ́kọ̀ọ́ sọ ní, ẹ bá ń tanná síbẹ̀.
1: Ẹ ṣe. Ó pẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ wa ti ń bèrè pé ẹ jọ owó tà ń pa ìbò ló wọlé sí. Owó orí tà ń san ìbò ló wọlé sí. Epo rọ̀bì tà ń tà ìbò ló wọlé sí. Owó tà ń yá. Ìbò gan ló sọlẹ̀ sí. Ká tó tẹnu bọ̀rọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. A ní àǹfààní láti fáwọn ọmọlú wípé orílẹ̀-èdè wọn tó ti ṣe bẹ́ẹ̀.
0: Orílẹ̀-èdè wa ṣe bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí èṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Tí èṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìtí tí a fẹ́ fi gbọ́ ni. Ọ̀rọ̀ ń bọ̀ bẹ́ẹ̀.
0: Ẹ ṣàlàyé o.
1: bo ti je pe awon kan ti won feran Nigeria ninu woye awon to ba njoba lowo lowo won bo sori ikanni World Bank ba ba julo Instagram page won won bere si ni ko sibe pe e ma ya Nigeria lowo e ma ya Nigeria lowo Nigeria lowo lowo ko ki Nigeria tun ma yawo o to wa ti wa nya yen gan awon bi to wo awon ti o feran Nigeria ninu woye ijoba to wa le po lowo lowo bayi lo soro be yen ṣugbọn nigba toro yen bele n ba yen mo ni ka yen ma mo ra awon se ri mo ni World Bank mo kan tan se won ma ya won lowo yen mo laye ati so fun yin bi pe e ma to lo pa oro gun Labuja bayi ori ijoba ti World Bank ti yanda owo ni ilopo ni ipele ipele ipele alakoko won ni $1.25 billion
0: eh kese naira o
1: na ke na billion naira o kulikuli ni yen o wa kara owo boli ni yen
0: ka pese olodumare
1: $1.2 billion yen ni pe $1 billion lodidi e wa fi $250 million lori
0: ka pese olodumare iran ke lo lo fe san gbese tan bayi
1: mama badra fun awon yin ata awon temi na
0: kai
1: kabo sori ipele keji oni yen $500 million so ni gbeyin gbeyin owo ti aya ni ose yi lati owo World Bank nkan o lo si bi $1.75 billion
0: ki la fowo se gan
1: ko ni suru eni su eni ki la fowo se ko e koro yen bo ta lenu ti yin o eyin logo
0: ah so ro ogun leleyi ah igbo ti mo le mi wo ra go fun ra mi
1: e so
0: ah
1: mo ro ya empowerment lati villa ni
0: empowerment kini ta mo mo nbiya ta mo mo nvilla
1: bi mo se nso lo ose ni yen ti eyin te nbe wo te baba bi ose to lo olohun la so ti $1.5 billion kan to wo First Abu Dhabi Bank iti mo eyin gbe laarin ose kan sira won ati ya $3.25 billion
0: abi oloye ni kan
1: so mo baba oro bo mi tun ije kan ta ko fi ta ko owo ta ko gba yen lati First Abu Dhabi Bank ewon ta ko fi yen se na yo o ni titi kan ti jọwa nse lati Eko lo si Sokoto ona yen 1000 kilometers ni gbogbo ẹni mo fi so pe ona to ko pare titi yen ko ye ko ju bi $1 billion lo o wa po tan are re bi $1.2 billion 1.5 trillion ko pare ona yen ko to di pe kan to se last week yi isele won ti mi pari may osu karun odun yi won ti ko run 6.5 trillion lori ona yen ẹni sori mo bambi kan nígbà tí wọ́n tún wá gba $1.5 billion lọ́wọ́ First Abu Dhabi Bank wọ́n tún gbé $1.2 billion sí mi ìpara ó tún di Sokoto kala ó tún di Sokoto Lagos tálẹ̀ mọ́ tó ṣe títì yẹn
0: ṣé wọ́n da góòdù sójú ọ̀nà ọ̀nà
1: kó jẹ́ platinum gan-an fi ṣe gan-an kó jẹ́ diamond àti platinum gan-an fi ṣe kó jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ̀rọ màbọ́ ṣé wọ́n tó ṣe títì yẹn ẹni tí ààrẹ sọ pé ó ti ju ọ̀rẹ́ lọ mo ti di ìjìnlẹ̀ pàmpá pé ìmùlẹ̀ tán yányán lábí títí yẹn fún àwa lọ ń ya owó tẹ́gbẹ̀ ilé ẹ̀ga àfi ń gbé iṣẹ́ fún ọ̀rẹ́ ààrẹ ara ọ̀nà kan tí owó ń gbà nìyẹn ṣé mo àwọn yẹn ti máa ń béèrè pé bolówó wà bolówó bolówó wà àti mọ̀ bí tó gbogbo àbáyé ọ̀rọ̀ kan ń jà rìnrìn lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ yẹn kan iléeṣẹ́ ààrẹ àti ọ̀gbẹ́ni kan tí ó pẹ̀rẹ̀ ní ọ̀gá àgbà iléeṣẹ́ ìjọba kan kí ló kọ ilé iṣẹ́ ìjọba yẹn wọ́n ni presidential initiative for investment and kìnìkan ẹni yẹn lọ káàkiri ó ń ṣèpàdé pẹ̀lú àwọn aṣojú ilẹ̀ òkèrè kódà àpábíò ó ti fìgbà kan níbi kó jẹ́ káwọn jọ lọ sí london káwọn jọ lọ polongo ọ̀rọ̀ nàìjíríà káwọn balẹ̀ gbé ilé iṣẹ́ wá sí nàìjíríà kankan wẹ̀yàn àfi para la gbọ́ nìkan sí méjì tó lọ ẹni pé ilé iṣẹ́ rẹ̀ ń kéde pé ọ̀gbẹ́ni tó ń pera ẹ̀ ní ọ̀gá àgbà ilé iṣẹ́ yẹn wọn wípé kò kí ń ṣe ọ̀gá àgbà ilé iṣẹ́ kí ilé iṣẹ́ lábẹ́ ìjọba pàápàá jùlọ ilé iṣẹ́ tó sọ pé òun jẹ́ ọ̀gá àgbà fún yẹn pé òfin ò tí ẹ̀ mọ́ báyédèrú ilé iṣẹ́ ni bá ṣe ọkọ̀ gbẹ̀yìn ẹ̀ ọgbà ṣẹ́yìn lè gbara yín lọ́gá àgbà ilé iṣẹ́ kankan ẹ̀sùn lè yín lọ́jọ́ yẹn kò ṣeé ṣe láti 2023 lẹ́bẹ̀ẹ́ni ti ń kórè àbí 2024 bàtà bẹni máa bọ́ta ó lé ẹ̀sọ́ pé ẹ mọ́ta ni ó ní ẹ̀yìn mọ̀lú ẹ má dáhùn ibi tí wàhálà ti bẹ́ẹ̀lẹ̀ ni wípé olori osise are
0: eyo
1: lo ba un wa ise yen o de ni be ko to le fun ni ise yen gege bi oga agba le ise po mata 600 million lowo un
0: abisi olodumare
1: oni loju ese o le to ran so lo ti ko 400 million fun
0: abisi olodumare
1: oni wa la to bele ni pe won o san 200 million ri e
0: kai
1: ni bi ti wa la ti be so
0: asiri tu
1: akara tu epo
0: abisi olodumare
1: se mo o ti wa di oro pe eleyi sotan tawo so ton
0: ha
1: mi ta fe gbagbe nu ameji oro ameji ti di wa bi ta fe gbagbe nu gbe wuri atole awa woran
0: o n fi wa se business
1: ise ilu e lo si le ise ijoba mi bayi eni won da yin lo bo na fe da yin lo
0: ha
1: won le ri ti yin ro tori oga won ti settle awon te ko settle loke so aye ati wa ko owo na ba wa nkan ta awon le ise ijoba se kin ri ta mo lu ro niyan ale fe fe jo won sun
0: kabisi
1: bi se fe lo fe jo won sun gan won du de yin be ile fe lo so lohun FNC ẹgbẹ kan la wa ni pe oro won ti di pe a le ma fọ oro kan ma da keji le wi tori oro ameji o ko fe gbera won kini awon eri ma je mi iso to wa nle awon eri ma je mi iso to wa nle la ma fi le so boya eleyi lo paro tabi ton lo paro nje yin mo wi pe ile ise ti ijoba so ma won mo yi nje yin mo wi pe ninu aba eto osuna ti are gbe lo si waju la sofin fun odun yi won se eto wo fun ile ise yen
0: ile ise ti
1: ijoba so ma won o da sile to le je pe lo ti to ati lododo won da le ise yen sile lo to
0: won si wa ninu aba
1: budget nigeria won gbe owo kale si abe ile ise yen billion la
0: so yi ta lo ni
1: se ile ise yen abowo won
0: ile ise
1: ti ijoba lo gbe budget lo
0: oloye le kan so ni e ti gbo mi daada o
1: beta lo ile ise o
0: ibere ti awon eyan bere nle ni mo bi ile re
1: o so si yin lokan
0: ayo ile ise ijoba lawon o dale
1: oga agba won lawon mo ri
0: won lawon o mo ile ise un ri amo ile ise un isin exist
1: awon ba bi o se exist gan nbo
0: ijoba si ya bata ni eto isuna won si ya bata ni fun le ise ti won sa won o mo ri ta ni sakoso re
1: e to ko wo fun na ni
0: ta ni
1: ta la won o mo ri omo ba adeniyi adeyemi matthew
0: oga
1: oruko to pere ga gba le ise yen niyan
0: kabisi olodumare
1: o ni tan ba la won o mo un ri
0: eyo
1: kini oruko le ise won se di bo wonu budget to bon wa fi owo sabe ile ise o
0: lo ba jare won
1: ko ti jare won tan
0: kai
1: inja yin mo pe ijoba ti gbe nkan to pe ni embargo won ti fi ofin de pe awon fe gba ise ni ise kankan sugbon ile ise ta nso yi won yonda eyan odun pe kan ba jise
0: kapisi
1: end of service letter yan jare gban baba yin
0: kapisi olodumare
1: ko wa ma nbe o
0: kai
1: Office of the Secretary to the Government of the Federation.
0: Ayo.
1: Oun lo ko iwe. Bi pe ki won fun obe ni eni aye ni Federal Secretariat. Lo Secretariat agodi e ti joba mele ni e.
0: Ayo.
1: E to wa ni bi ona Kolaba ti o si joba papo ni.
0: Ayo.
1: Olulu re Labuja ibe ni obe ni yen wa. O de lawon mo ri. Baba nbari be. Ke lo ise kere lo. E le la kan ti pelu si bi yen. Awon le ise ijoba lo la kan ti pelu si bi yen. Ile ise yen ni account pelu CBN. Won de ba won mo ri.
0: Kabisi olodumare.
1: Nigba ti won fa lo
0: siwaju. Ijade ori wa dowe.
1: Nigba ti won be se ni fa lo siwaju. Nigba ton bi obe ni e pe ki o toro so ba di kan bi ile yi bayi. Oni wahala owo ni laarin won ati gbaja bi amila. Iyan lori awon osise are.
0: Kabisi.
1: Oni pe o n reti 200 million. To won ti fun oni yen lo ko fa wahala kini oni wahala keji ni pe ile ise yen won mo se se fe gbina ya bo se fe bere ise gangan ni won pe kini eni take off grant owo egba ke lo fi da duro ke fi bere ise owo ti won pe amọ fun kan beyen o je 27 billion naira
0: abisi
1: gbaja bi amila ni pe gege bi oro to gbe ni yen so
0: won si pe billion bi
1: baby cover oni wipe
0: owo te so yi biru emi ba ni bayi ni isin ko mo nilo yin sise mo ki nkan mo je mo sun mo ji ni ki so mo woju olohun pe
1: to ba so le
0: sakan iru igoyin kin lo ra ki mo le pa ijobo
1: je le den wo yi meta 15 naira
0: ki n lo mo le pa ijobo se bi go ijobo orun ni nkan mo wo na ijobo orun ni pe wo ijobo orun nikan lo ku o ti mo nilo mo ti ni o
1: oni wi pe gbaja bi ami la so wi pe ninu 27 billion yan
0: enyo
1: o ma da 48% here
0: kai yo gba 48%
1: 13 billion she n gbo mi 50% 13 billion en 26 billion 13 billion ni so 27 billion ye 48% e go ma le 13 billion oni be ori kan pe fe gba lowo on
0: kai
1: ibi ti oro ti wa kan are koda to sewo mo are lara
0: awon people ti je Nigeria run
1: ibi ti owo te n ya te ri ibi le ise kan la so ise wa se ko fun yin o ise ile ise eleyi won ti e fi die mule o won ko de se da sile genje ni pe awon aro wo sibe de ke le lo sibe de ke le lo sibe e ti won didi wa da sile gangan ko ile ise ijoba to didi da sile o le ni 700 ru e tun so
0: Edegberin
1: 700 ni ile ise ijoba ti pe won da sile gangan di sasan e wa ma se ni 600 million ile ise kokon se me to yin ma je se me to ma je
0: gbegbe owo
1: e wa le ya owo e ri owo e se budget e ri ti budget ya si eyin le ri eyin le ri budget wo bi to fe wo lo o tun wa dun mi ju nbe ni pe oni ma ja trinity car
0: abi olo
1: ala ati mu bed tika
0: ati
1: mu bed tika
0: ke se eni mo
1: ke se eni
0: kai ori ori bed a si mo tora ju teni lo
1: ati sun
0: ati wa sun
1: asun
0: tan pelu ika
1: e wa ma wa gbo o e ko awon Nigeria sinu o godu owo tax tax wa ti lo si bi ilopo merin leyin tax ilopo merin gbogbo le se ju patapata owo ton gba lo wa mo lo ti lo soke
0: oloye le kan so ni e dakun mo nbo na en lorun gbese
1: Oriki
0: Iroke se ti gbe se to oya Sam owo re amun lele yin so loke o
2: ara wa ti wo se kon eru eyin lo se re po omo nja
3: it's 9.3 FM your preferred wholesome radio
4: wakati ogbon wakati ogbon wisdom hour ni etoka etokan ti o mo gori afefe lojo jobo Thursdays lori ikani yi eyi ni Wells 89.3 FM lago mejo abo alale nibi ti oro olorun ti o labula ti o ti ma jade pelu owa agbara ati itoni emi mimo lati enu woli Mike Agboola baba ile emi mimo lonid ti ijo Jehovah Power Miracle Tabernacle JPMT bi oro olorun ti ma jade be ni iyanu lolokan ojokan omo to leyin nitori na gbogbo eniyan e ma pade woli Mike Agboola baba ile emi mimo lonid lojo jobo Thursdays lago mejo abo ale lori kan ni Wells 89.3 FM oro olorun ye o si lagbara e je ka jo ma gbo
3: e file e ma yikuro Wells Radio 89.3 FM ni be gongon le wa

0: tọ lẹyìn tí a ti lọ rè polówó ọjà a ti padà dé o gẹgẹ bá ṣe kọwé ẹyin náà kó mọ wípé ìpolówó báyìí òun náà ni agúnmu òwò tọ ẹyin náà ẹ darapọ mọ wa ẹ mọ gbogbo ohun tẹ ń tà gbogbo ohun tẹ fẹ ṣe ẹ mọ gbébọ wá sí ilé iṣẹ wa o gbogbo ohun tẹ fẹ báyìí ẹyin kọyé ojú kan náà ló wà olóyè lẹkan sán ni ẹyin ẹ ṣàdúà kan lẹẹkan ẹ sọrọ ọrọ ohun àdúà wa ni èmi fi ń gbàdúà nínú ọkàn tèmi ni ẹni eléyìí sọrọ tẹni mọ báyìí nísìn ani tẹni ọlá tẹ bẹẹdì leléyìí nígbà wà á sọrọ ẹni ìka wọn á sọ nínú ọkàn mi wípé ọlọ́run ọba òkè àwọn ìka tá a ti tẹni wa tì tá a ti wá gbé bẹẹdì náà tá a ti wá gbé tì lásìkò yìí ọlọ́run ìwọ ni onídàájọ́ òdodo bá wa ṣèdájọ́ wọn ó yẹ mọ ṣàlàyé
1: ẹ ṣeun owó tí wọn ń gbà lọ wa gẹgẹ bíi tax
0: ẹyọ
1: o ti lọ ní ìlọpo ìlọpo ju nkan ti buhari gba lọ wa gẹgẹ bíi tax lọ gbogbo nkan ti wọn le yẹn pin wọn ti yẹn pin
0: àbèṣe ẹmí ni ìtì
1: ẹmí a máa pẹ́ o tó bọ́ ni o
0: àbèṣe
1: àwọn kan dẹ̀ ti bọ́
0: ẹmí yí
1: nkan tó wá dùn mí ni pé gbogbo nkan tẹ fẹ́ ṣe ẹ ṣe ẹ báyìí náírà jẹ ẹ báyìí owó epo jẹ owó kerosene kò sí nkan tó ṣe rọlù kọ́ máa tẹja kan ní 5000
0: ṣé kerosene sì ń bẹ
1: wọ́n
0: bí n bá fẹ́ sun oko mu mọ́ràn tí kerosene
1: ń gbàlẹ̀ yá 2000 lítà kan
0: kàbèsì tẹ̀bìsùn
1: ẹ̀hán ẹgbẹ̀rún méjì
0: kàbèsì ọlọ́dúnmáre
1: nǹkan ṣẹlẹ̀ nàìjíríà o kọ́dé mi ń sọ ní pé ẹ lọ àwọn ọmọ lù lọ́wọ́ sẹ́yìn ẹrú ẹ̀ sì ni kówó lápò wọn a ti bẹ̀rẹ̀ ń lówó yẹn lé wọn lórí báyìí ọba àdúpẹ́ ẹ ń kó lápò tí wọn kò sẹ́pò tara yín pẹ̀lú iṣẹ́ tí ó exist àti tó exist ṣé pé ìwà ìka gbá nìyẹn.
0: Ó dàbí kí èèyàn ọmọ pọn mi nínú kànga kó wa máa pọn sínú odò nù.
1: Bó ṣe rí gẹlẹ́ nìyẹn kànga kẹ ní pé gọ́tà.
0: Kàbèsì.
1: Ta ló ní kànga lọ́wọ́ Nàìjíríà báyìí.
0: Ẹ wàá mọ gbọ́n sínú bí òkun àtọ̀sà.
1: Oògùn alágbàlúgbù náà gbọ́n sí.
0: Kàbèsì olódùmarè.
1: 600 million sẹ́, lórí bó kò fẹ́ di ọ̀gá iléeṣẹ́ lásán, ẹ wá ṣí lọ́nà 700.
0: 600 million
1: bẹẹni ló bó fẹ jẹ ọgá iléeṣẹ

0: olóyèlé kan sọ ni
1: baba
0: ẹnìkan sọrọ fún mi nínú ọsẹ yìí ó ní gbogbo ọmọ nàìjíríà àsìkò ti tó tí wọn gbọdọ mọ kíyèsí dáadáa torí pé àsìkò ìgbàlà wọn ti dé tọlọrun fẹ tú wọn lẹ wọn ní ọrọ tẹ ń sọ yìí kò tí ì yé mẹ ẹ dákun ẹ sọrọ fún mi ń bù láà wọn ní àwọn àṣírí kan ó mọ tú lẹnu ọjọ mẹta yìí làwọn ọmọ nàìjíríà ó fi mọ àwọn tí ń ṣe wọn àwọn tí wọn jẹ bí ọdájú tí ń fìyà jẹ wọn o wọn ni ó wá kù sọwọ ọmọ nàìjíríà láti kíyèsára wípé tọ wọn sì ní bí ọlọrun bá ti fi ọta ẹni han ni kò lè borí ẹni mọ tọ ó wá wà lọwọ àwọn ọmọ nàìjíríà báyìí wípé àníṣe ìyá yìí tó gẹ o àbí ó sì dùn mọ wa ó tẹ wa lọrùn torí pé ọlọrun ó mọ ṣe tiẹ ọlọrun ò ní sọkalẹ látọrun a ké pé yóò sì fi ọnà hàn wá a máa ń sọ wípé níbo là ń lọ ọlọrun a sọ fún yín pé ọ̀nà bíi tẹ́ gbà rèé o.
1: mo ti sáré ṣe mathematics kékeré kan ni.
0: ok.
1: 600 tọ́ni tọ́ni kò ń kó wa yìí.
0: ẹyọ.
1: nígbà tí mo wá gbé lọ́nà 700 agencies.
0: ẹyọ.
1: ìyẹn lásán 420 billion.
0: 420 billion. ẹ mọ sọ mọ o.
1: mo ti sọ léyìn náà.
0: mo fẹ́ gbàgbọ́ páwọn ará ilé ò gbọ́ torí inú òbí wọn o pé ebi sì ń pa wọn.
1: eléyìí ìṣòro mo fẹ́ gbé ṣe jáde o kò kọ̀ fẹ́ lọ dí ọ̀gá iléeṣẹ́ ni.
0: kábíyèsí olódùmarè.
1: pẹ̀lú ọ̀rọ̀ tọ́gbẹ́ni yìí sọ̀kalẹ̀ o.
0: kábíyèsí olódùmarè.
1: 420 billion.
0: bílíọ̀nù naira.
1: ẹ wá ní pẹ̀lú iṣẹ́ ìjọba wúlò fún àwọn ọ̀lú àpótí wúlò ni.
0: àtúntò kí la wá là ń ṣe nàìjíríà.
1: ṣe mọ
0: o rò pa aláǹṣe reform ni.
1: bàbá pẹ́ tèmi ti máa ń sọ pé a ti ṣe reform nàìjíríà torí reform ìdẹ́ra ló máa ń mú dé ó máa ń jẹ́ kó owó nǹkan wálẹ̀ kó dẹ́ pọ̀ fáwọn ọmọ ìlú. ṣó ṣẹlẹ̀ bàbá a reform nàìjíríà ṣe nǹkan tí wọ́n ṣe.
0: à ń destroy
1: rẹ. à ń deform nàìjíríà ni.
0: a reform rẹ.
1: à ń deform rẹ.
0: ká sì wá filẹ̀ bó ṣe wà.
1: ìbásan.
0: kò bá sàn.
1: ìbásan kálà ṣe ń rebo ní 185 ni àwọn èèyàn ní máa kanra bí ilé ìwé. $10 wà ní 471 ni kálà máa kanra kiri bí ilé ìwé kò sí gbogbo kẹta fi lè ṣẹ́gi mọ́yàn lẹ́yìn ọ̀rẹ́ ti ṣe owó náà tẹ̀tẹ̀lẹ̀ ṣe ṣe state ní bande ó ti lọ sí 200 and something.
0: a reform.
1: a ń deform ni. ẹwọ́ yẹn dẹ̀dẹ̀ báyìí kálẹ̀ pẹ́ wàá náwó yẹn lè wà lórí lọ́nà tó tọ́ ni báyìí wọ́n á ti bọ́ àwọn bá wúru owó bẹ́ẹ̀ yẹn ní àkáǹtì agency tí ó exist ìwà ìkàwà dájú pátápátá nìyẹn.
0: olóyèlé kan sọ ni a ṣe ojú òpó lẹ̀ wọ́n á béèrè ìbéèrè kan èyí tí a gbé ètò yìí lé lórí tá a kàn rán án yà ní àbàbà wọnú ara wọn lọ. ẹgbẹ́ òṣèlú mẹ́ta olówà lórí àtẹ́bá yìí tí gbogbo ọmọ nàìjíríà ń wò lókè lọ́hùn-ún wípé lọ́dún 2027 bí ò bá ṣe yìí yóò ṣe yìí bí ò bá sì ṣe tọ̀hún ajẹ́pélé yìí làwọn èèyàn ó ṣe. ẹgbẹ́ òṣèlú APC ti ń bẹ lóróyè ẹgbẹ́ òṣèlú ADC ibẹ̀ láti rí ẹni tó ti fìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà Atiku Abubakar. ẹgbẹ́ òṣèlú kẹta ò ní NDC Peter Obi tọ́ mo rí wípé láàrin àwọn ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ mọ̀ jẹ́ àtàn láwà jẹ́ nǹkan gbóná girigiri o ọ̀rọ̀ di bọ́ọ̀bá ń pa ṣẹ̀gẹ́nẹ́ bò lẹ́sẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ nínú ìwòye tiyín kí lẹ lè kíyèsí nínú ìwòye yín ni o wípé ẹ lè kíyèsí tó fẹ́ máa fa àwọn nǹkan tá à ń gbọ́ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ṣé a lè kíyèsí pé ẹ̀rù ń ba àwọn ẹgbẹ́ òṣèlú kan ni ẹlẹ́ẹ̀kẹta rèé jẹ́ àwọn ọmọ nàìjíríà gan nínú òwòye tiyín ẹ rí i pé wọ́n máa ń kíyèsí àwọn tí ń ṣe ẹgbẹ́ àbí wọ́n kàn máa ń wo ọkọ̀ ẹgbẹ́ sẹ́mọ̀ nísìn ẹlòmíì lé ní ẹgbẹ́ awólọ́wọ́ lòun tẹ́ ẹ bá sì wẹni tí ń bẹnu ẹgbẹ́ òun won fi eya spisi won kankan o fi
1: bi kankan eyin won go jota lowo
0: ko fi jo
1: erun won go jota lowo
0: ka ko to wa so yin
1: ha de lowo
0: lowo lowo lowo lowo to ibere ohun na eja wa mo se ni alafi bo eje n pe oye phone number sita eh ka won eyan wa na kan won mo ba wa da se ninu ta fi ta ina awon na le bo enu lo
1: won te ti le la wa loye se ka ta wo tumu kan ba wa so
0: to eh number wa re

0: 0916-893-1000. 0916-893-1000. Number lekejire 0915-333-4893. 0915-333-4893. Number ketario 0911-3893. Eyin te npe wa awa mo nse nkankan balayo ba yo amon ba yo bi o ba si je da keji na amon ba won eyan kedun bo ti e se laarin iseju aya marun ba wa ke awon ti won lugba ti sele ni bode o be ba ti lori ofe te ti pe wole wonu okulu wa yi e mo wa je ki ipe yin ko duro soju kan na e fun ka soju awon ipe wa bo se n wole oni nge o bi yin se jenu e fun ka kere ko wa lori awon oju opo eyi ta pe sile 0916-893-1000 akoko nu ekeji ni 0915-333-4893 number ketari 0911-3893 awon number meteta eyi to wonu kulu ta wa inu oloye le koso ni awon kini yi on jara won bi yo ibi kan da won yan to si oya eja mo se lala fi bo tori ijoba akoko ibere ti mo bere oya e ba n down re
1: ko si ba je fe soro Nigeria ta ni soro APC to ba nbe lowo lowo bayi
0: okay
1: idide ni pe awon lo ba lori oyi lowo lowo gbogbo eyan ti mo nkan ti won se gege bi are won se di ipo mu
0: okay
1: ko si be se ma so wi pe e fe se to 2027 ti ni shit ti won mo tori awon lo wa ni ori ijoba bo se je pe fun mo wa lori ijoba yen lasan gan o ti to ki en fi shit ti o se adona to ba ni be so e se pe bo ti won se je sugbon te ba ni ke wo lori nkan ti awon Nigeria n so ati iru iha ti a mo luko si won asoro jaluta fun ti NDC
0: eyo
1: ti Peter Obi je oludije fun ipo are fun awon odo awon leyin won awon to wa lati bi odo bi to na ti wa na won wa leyin won daada mo de so awon odo po leyin yen o ma se daada te ba bi emi ti wa se bon kabo leyin ibo o ma ni ibo jubola mere tunubu lo
0: ninu woye yin
1: ninu woye temi o ma ni iboju bola mere tinubu lo fun ti atiku iyen ADC awon oloselu ti pesipe won wa leyin e daada o na de ma se daada gan ni apa ibi to ti wa ta ba ni ke wo beyen o na ni iboju bola mere tinubu lo
0: ipe kan ti rapala hello hello
2: eka
1: so
2: o tapo so la pepe
0: to e se o bro idowo
2: okay bada mi o loye so
1: bro se ka ro sa
2: e ka to to lo
1: yes sir
0: e se o
2: e ga di akoko seri bo do yi ki se egbe no ma dibo fo personality no ma dibo fo sa ẹgbẹ́ mi tí a ti ẹ̀gbọ́rúkọ ẹ̀rí gan-an ó máa wọlé lọ́jọ́ yìí ó gba àwọn tó wà ní olórúkọ ọ̀pọ̀lọpọ̀ yìí máa jábọ́ gẹ́gẹ́ bí ibrahim olóyinsọ ní ṣe sọ personality náà fẹ́ dìbò fún ní ọdún yìí kì í ṣe pé bóyá ẹgbẹ́ tọ́ọ̀bù àríǹgì ìbò bàbá tinubu ò lè wọlé ẹbí sanwó ọwọ́ òsì ní tọ́ọ̀bù àríǹgì ìbò ò lè wọlé torí ADC and NDC wọ́n ti pín bòye mọ́ lọ́wọ́ so personality làwọn èèyàn fẹ́ dìbò fún ní ọdún ẹ máa bẹ́ẹ̀ tó lọ́tọ̀.
0: ẹ ṣeun ojú òní tí
1: mo ṣe ń sọ lọ àti ADC àti NDC tí wọ́n bá tún ìbò di lẹ́yìn ìbò méjì yẹn máa ní ìbò ju ìbò ààrẹ lọ torí ibi tí ààrẹ fi ṣe àtẹ̀gùn tó fi bọ́ síbi tó wà lé ní báyìí ìbò yẹn wá láti apá òkè ọ̀yà àti apá bíbá yìí apá òkè ọ̀yà yẹn tẹ bá dárúkọ nǹkan lè ṣe yín tẹwà polongo ẹ nǹkan lè ṣe yín lójú ẹsẹ
0: ní apá òkè ọ̀yà
1: bẹ́ẹ̀ ni níbi báyìí gan báyìí ló ń pè wọlé fún oṣù méjì báyìí mi ṣeré nǹkan tó wọlé tó pè wọlé tó ní pé ẹ fílẹ̀ mi ò tí bọ̀ so báwo ló ṣe fẹ́ ṣe.
0: Kàbíyèsí tí bò bá lọ bá ti ṣe kọ̀wé ẹ̀
1: bẹ́ẹ̀ni
0: látọ̀hún
1: bẹ́ẹ̀ni
0: bàbá wa olódòdẹ kò ṣúọ́
1: kò ọ̀nà kan tó fi lè ṣe bí ẹ fẹ́ ṣúọ́ fún wọn díẹ̀
0: ẹyọ
1: ní gbé kán máa dìbò lineac office ṣe tó bá àwọn ìlú máa jáde dìbò
0: àwa tiwa náà ń kọ́ ọmọ wa ní ẹjá ṣe.
1: Wọ́n ti ṣe é ó ti dájú wọn lọ́wọ́ ó ti dájú wọn lọ́wọ́ wọ́n ti ẹ̀wẹ̀ mo máa sọ̀rọ̀ kan àjùmọ̀ bí òkan tàánú ẹni tó lọ́wọ́ bá rẹ sí ni
0: ló ṣe lóore.
1: Tẹ́ bá lọ sí gbàgìlé ní pẹ̀lú nǹkan yorùbá ní ilé yorùbá láàrẹ ṣé wọn á dínwó nǹkan fún yín torí pa rẹ ní àyẹjẹ yorùbá ni kò ṣeé ṣe.
0: Olóyè Lẹ́kàn sọ ni ó yẹ jẹ́ wọn á ṣe báyìí kó mọ́ dàbí wípé ọ̀rọ̀ ìwòye tẹ̀yìn nìkan ni. Ẹ já gbọ́n nǹkan táwọn ọmọ Nàìjíríà fẹ́ sọ ká wá sí ojú òpó lẹ̀ báyìí ní ìdìbò ọdún 2027 ẹgbẹ́ òṣèlú mẹ́ta ti ń bẹ lókè téńté.
1: Ṣé mo máa sọ̀rọ̀ kan bá kan táwọn ẹni kí n bẹ́nu sàn lórí ọ̀rọ̀ pẹ̀lẹ́ PDP mo ní PDP ti lọ
0: pé
1: PDP ti fú ṣé o ti wá àwọn ẹ̀kọ́ tí ń hàn báyìí. Àyè parọ́ bá ṣe lẹ́ṣẹ̀ máa sọ.
0: Ó bá ṣe rí ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Tọ́. Hello.
2: Àpótórí afẹ́fẹ́.
0: Tọ́ ẹ máa ṣeun ṣeun o. Bàbá
2: Bọ́lá Olóyè Sani mi.
1: Bàbá mi.
2: Èmi rí o.
1: Yes sir.
2: Mo kí gbogbo yín nínú kulu ẹkú iṣẹ́ ìlú o.
0: Yes sir.
2: Olóyè Sani.
1: Bàbá mi.
2: Mo fẹ́ yà bàrà sápá àbìkan láàárọ̀ yìí.
1: Ẹ ṣe wò sá.
2: Ṣé ó ṣeé ṣe kẹ́ ẹ pilẹ̀ ní ibì kan tó ṣe pé a máa ti máa rí àwọn nǹkan wọ̀nyí tẹ̀ ń sọ yìí? Káàmà tó máa lọ tún gbé yẹ̀wò.
0: À ó wà lórí Facebook wà West Radio 893 FM fan page.
1: Ṣé pé kò tí lọ tún padà gbọ́ àbí?
0: Bẹ́ẹ̀ni.
2: Ṣé mo mọ̀ wípé àkókò tó nǹkan mo sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ kan ní bẹ́ǹkùn yìí kẹ fẹ́ pọ̀ ta.
0: Kábíyèsí ọlọ.
2: Mo bá mi yé yín.
0: Àgbọ́yé.
2: Ẹ̀wọ̀n lẹ́tún ti mú bòde láàárọ̀ yìí. Àpótórí afẹ́fẹ́ wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Àwa ni a mọ̀ lọ́wọ́ olóṣèlú pé ohun tó bá wù wọ́n ni kan fi wá mọ̀. Ìwọ̀n bá mọ̀ tó ṣẹ́kù báyìí nínú ìrìnàjò tó ṣẹ́kù. Ṣé àwa tá a já mọ̀ ṣé à ń gbára dì ká má fi àmọ̀ mọ́ kú mọ́? Káwa ráàlú. Mo tún gbọ́dọ̀ nǹkan láàárọ̀ yìí ó ṣe kàyéfì sí ni. Ọlọ́run kò dẹ̀lẹ̀ fún àárẹ̀ àná. Wọ́n ní wọ́n wì dúró kìíní kan sí kìíní kan mílíọ̀nù.
1: $6.2 million.
2: Kìíní kan kan. Nítorí ọlọ́run. Ẹ wá ní ẹgbẹ́ ṣàkóso ìjọba tìtorí àwọn mẹ̀kún. Ẹ wá wà wá mẹ̀kún bá ṣe wá rí. Ipò owó náà dé bá wa. Ipò owó la wà báyìí. Àìmọye ọjà títà kò ṣe kò sówó tó fi rajà mọ́. Kàkàkà máa tẹ̀síwájú nínú dáadáa. Ẹ wá wo bí. Kò àfi bí omi ẹkù. Àwọn tó lọ sẹ́yìn lọ sẹ́yìn. Mo kí ni o. Ẹ máa bí tó bọ́.
0: Ẹ ṣeun ojú òní tì í sà. A sì ń wí à ń tẹnu mọ ò torí pé àṣeyọrí ìjọba ní ẹ̀ka gbogbo làwa ń fẹ́ láti bí ọdún bíi mélòó la ti ń tẹnu mọ. Ẹ jáwé sóbì ẹ jáwé sóbì bẹ́ẹ̀ bá wá ṣe nǹkan kan lásìkò yìí gan sáwọn èèyàn ní máa rò wípé.
1: A dá fún yín bàbá ibi tọrọ ń lọ.
0: Sáwọn èèyàn ní fẹ́ máa rò
1: pẹ́tàn. Wọ́n ti dé kan dé báyìí tẹ́ bẹ́ẹ̀ mi gẹ́dẹ̀ mọ̀ pé gèǹje ní ètò lásán ni. A ti pariwo kí ni kan ti yà
0: kọ́
2: Bọ́lá náà tún padà láti àpẹ̀ka ro
0: ẹ̀. Ẹ̀ṣẹ̀ ń sọ.
2: Ẹni ẹ yọ sọ́fítì torí pé owó tẹ bá rí bẹ̀ ẹ kò jọ tẹ́ fi ṣe fún ìlú ṣe ní gbogbo abalabi tó bá nítumọ̀. Ọmọ mi tó parí ètò ẹ̀kọ́ rẹ̀ ní yunifásitì ọdún márùn-ún. Ẹ̀yin èèyàn mi ṣòkò tó ṣò ní ìdè. Ẹ wá dàpọ̀ ẹ sọ fún wa. Ẹ tún wá lọ ń yá owó. Ẹ ń yá owó. Ẹ ń yá owó. Àwa arí àmì àtàpẹrẹwó tẹ yá lára ọmọ Nàìjíríà kàkà máa bomi sára ṣíṣe látúwúrù kí ló dé ẹ̀wọ̀n àgbègbè tí ayé àmì létè tutọ́ ẹ lọ́ra mọ́tò bílíọ̀nù irú ìtàn ààrẹ Amẹ́ríkà ń gùn ẹ rà fún ìyàwó ní àwọn nǹkan wọn ni tó ilé yóò jà kò jẹ́ rárá àti rárá. Ààrẹ Bọ́lá Ahmed àkóso rẹ̀ gbogbo
0: ẹṣan ojú òní tí a sì ké tó a sọ tó hello
3: apostle
0: tọ Mr. Gbọ́láhàn tèmi
3: ṣe ọpa
0: àlàáfíà mo wà
3: olóyè kan ní
1: honorable Dolly B
3: ṣe wà
1: àbámọ wà o àgbáyé sà
3: ìyá òun náà bẹ̀rẹ̀ tọ́fíìsì náà
1: ayé ọbásanjọ́ náà bẹ̀rẹ̀
3: ẹ má bínú mi gbọ́ yín
1: ayé ọbásanjọ́ náà bẹ̀rẹ̀ sà
3: yóò àná bẹ̀rẹ̀ tọ́fíìsì kẹ̀
1: táyì tó gbilẹ̀ gángan nìyẹn sà
3: ṣé ń gbà yẹn ok agree ẹ gbà àwọn tó gba independence fún wa ṣé ń kọrin fún wa pé ká máa fara dà á àdẹ̀ ní constitution kan èlé ìwà fíkà farada ká farada èmi ń kálukú ti fẹ́ bọ́ àdẹ̀ rí nǹkan tó kàárí yẹn kan ẹ máa bí túbọ̀.
0: tọ́ ibi ẹ̀ ń bọ́rọ̀ lọ ó ti yá àwọn tí ń gbọ̀ báwọn tọ́ ìyàsìrí kìí somi ọbẹ̀ ọlọ́mọjà jìyà lámọ́ sọ.
1: a ti ń pariwo pé ara nǹkan tó fà á tí nǹkan fi wọ́n rẹ kẹrẹ̀kẹ́ báyìí níbi owó tí wọ́n fi ń palẹ̀ ọjà mọ́tọ́ bá gbidí sí èbúté lẹ́kọ̀ọ́ owó yẹn ga jù ìjọba ọbẹ̀ o owó mọ́tò owó oúnjẹ ẹja oríṣiríṣi kan tó ń lọ sẹ́nu ìjẹ́ fẹ́ gbọ́ tuntun wọ́n láwọn ti gbọ́ báyìí wọ́n ti gé wálẹ̀ lẹ́tọ́ ìdìbò kú oṣù mẹ́fà.
0: Sáwọn ọmọ Nàìjíríà wà ní ma ò pẹ́ tàn ní
1: báyìí. Àwọn Nàìjíríà mọ̀ kí ṣe wọ́n rò bẹ́ẹ̀ wọ́n mọ̀ ni.
0: Ok. Hello.
2: Hello sir.
0: Ẹ káàárọ̀ sá o.
2: Bọ́lá Ìdòwú lòun sí.
0: Ẹ ṣeun sá.
2: Ẹ jẹ́ sẹ́ra, mo fẹ́ jẹ́ kẹ́sí àwọn ANEC lọ́jọ́ wa kẹ́sí bá Mọ́sá Kéèsì. Ẹ jẹ́ sẹ́ra, àwọn tó bá ti torí ẹ sọ́, torí afẹ́fẹ́ tí gbogbo ayé dẹ̀ ń gbọ́, wípé ANEC ibìkan ní area ọ̀tọ̀ yín bẹ̀ wípé wọ́n láti jáde, wọ́n láti gba sẹ́ẹ̀kì láti máa bá wọn pèjì, láti máa rẹ́gísítà wọn sí online. A mọ̀ wípé gbogbo èèyàn kan ló mọ operator of online láti rẹ́gísítà. Ẹjọba sọ fáwọn tó wà ní ìjọ, àwọn tó ti débẹ̀ kó lè ti máa dá wọn lóhùn. Àwọn àpapọ̀ déédéé lọ rí èèyàn wá ọ̀nà òwe ẹ̀. Àwọn olóṣèlú ti ajá kẹ̀ ní ìjọ yìí. Wọ́n kàn máa ròyìn wá ní pẹ̀lú mọ́tò. Àwọn tó dẹ̀tù látàárọ̀ wọn ò ní dá wọn lóhùn. Kó tó dẹ́ lòmí ló ń bá yóò ti kọjá aago méjì. A witness it yesterday. Mo witness ẹ̀ ní àná. Sọ ẹjọ́ sọ fáwọn ti wá níbà ní ìdó. Káàpọ̀ lórí on the line. Kó máa dá wọn lóhùn. God bless you, sir.
0: Tọ́ a ṣiṣẹ́ lórí rẹ̀. Olóyè Lẹ́kan Sanni.
1: Bàbá.
0: Gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ní Nàìjíríà yìí ó ṣe jẹ́ wípé a sọ di òṣèlú.
1: Nǹkan tí wọ́n sọ yẹn. Local government kan nípínlẹ̀ Ọ̀yọ́ yìí. Títí ẹ̀ tó jìnnà Ṣíbàdàn. Mi parọ́ ó jìnnà Ṣíbàdàn gidigidi mo ti rúrẹ̀. Mọ́tò ẹgbẹ́ báyìí ni wọ́n fi ń gbé yẹn wọ INEC headquarters. Ó kàn máa register. Kàn máa register. Kò dẹ̀ pẹ́ tán wọlé náà ni wọ́n fi ń jáde. Bọ́n ṣe wọlé náà jáde. Mo dẹ̀ rá àwọn kan tí wọ́n tò sílẹ̀ látàárọ̀ tó máa nísòrò. Mo rí yẹn tánẹ́ẹ̀kì bá ṣe dáadáa káàkiri wọn. Orí yẹn náà kan wà nǹkan ṣe sí. Ṣé bọ́n ní ọ̀rọ̀ tí Musa Adéwú sọ yìí bó ṣe rí gẹ́lẹ́ ni. Ibì kan ní Ọ̀yọ́ North mo ti rí kinní yẹn. Ọ̀yọ́ North Senatorial District ibẹ̀ ni mo ti rí. Pé wọ́n wọlé báyìí 30 minutes kò sí mọ̀ṣẹ́ lọ́pọ̀ tó àti bọ́sítà padà.
0: Àbíṣe ọlọ́run.
1: Ẹ tún fún mi 30 minutes mo tún kó mi dé. Màá sọ lọ. Kò rí bẹ́ẹ̀.
0: Tọ́ a mọ̀ wípé gbogbo ẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí yóò dùn yóò dà gbọ́ngbẹ́ ó kàn sí. Ẹ mọ́ bínú ẹ̀yin tẹ́ ń pè wá a fi ń ṣe lálàáfi bọ̀ ni. Ẹ mọ́ bínú torí ìjọba àkókò.
2: Ó jàre. Abala Bolakile sọ pé ìjọba abẹ́rẹ́ ìpọ́nlá tí ó ṣe dáadáa ká jàǹfààní ẹ̀. Ètò ààbò ni, ìlera ni, ètò ẹ̀kọ́ ni, ètò ọrọ̀ ajé ni. Ẹ sọ fún wa. Gbogbo wa jọjú pọ̀ bíbí ìdìbò bíi olùkí mọ́ wọn lọ́wọ́. Ẹ́ wọ́n tún wá ń béèrè èbò.
0: Olóyè Lẹ́kan Sanni.
1: Bàbá.
0: Àwọn èèyàn ti ń bínú lórílẹ̀-èdè Nàìjíríà
1: yìí. Àyàn fara kí o.
0: Àwọn èèyàn ń bínú o. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wòye ohun gbogbo báyìí ní ìsìn. Sẹ́yìn ò ròyìn pé ní ọdún 2027 àwọn èèyàn ó tún dìbò síbẹ̀. Hello.
4: Ẹ̀lú ẹkúṣẹ́.
0: Tọ́ ẹ ṣeun o.
4: Àpọ́sù orí afẹ́fẹ́ o.
0: Ojú ò mà ní tìyín sá.
4: Fáwọn èrìgè ló ń sọ̀rọ̀.
0: Bẹ́ ṣe ń pè mí ni mò ń jẹ́.
1: Àna mi.
4: Àbàkúṣẹ́.
1: Ẹ̀kú ara sá.
4: Ọlọ́run jẹ́ kí gbogbo wọ́n lè ronú bákan náà o.
0: Àmì. Àdúrà dúdú lè ṣe o.
4: Ẹ ìrònú tèmi báyìí. Gbogbo rìpọ́ọ̀tì èmi ń kà mọ̀ ń rí. Bíjọba tí wọ́n ń ṣe nǹkan kan lọ́wọ́ sí tí wọ́n sọ wípé wọ́n rìdúùsì àwọn owó nǹkan kan. À ń yọ import duty lórí mọ́tò lórí ráìsì lórí nǹkan kan tó ń wọlé nìsín. Ẹ ń bá lè ronú bíi tèmi. Kò fẹ́ni ó lè sọ fún mi pé torí rí ìbò tí ń bọ̀ kan náà ń ṣe gbogbo kan ṣe. Tábà fẹ́ ṣe dáadáa ní ẹ̀kan ti ṣe látẹ̀yìn. Ká ti máa jẹ ká ti máa jàǹfààní gbogbo nǹkan tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ ká ti máa jàǹfààní ẹ̀ báyìí láti bí ọdún kan tún kà bọ̀ sẹ́yìn ká mọ̀ fún nǹkan tán fẹ́ ṣe tó náà ń ṣe yẹn. But gángan tó
1: election
4: a wá ń yọ igbá à ń yàwó à ń yọ kúrò. Bó tiẹ̀ ṣe kán ní ìsìn báyìí kán lè fó di ₦300 per litre. Èmi ò ní sọ wípé òótọ́ ni wọ́n sọ torí election tó ń bọ̀ èmi ò fi tọ́kàn tèmi o. Èmi ó sì mọ ibi tí mọ́mọ́ bí mò ń lọ, mo sì mọ bí mo ti ń bọ̀. Kọ́ lọ́jọ́ kí gbogbo wa gbọ́n o.
0: Àmì ọ̀nà
4: ẹ kú ètò rà.
0: Tọ́ àdúrà gidi òun lẹ ṣeun. Olóyè lẹ́kọ̀ọ́ sán ni ká tiẹ̀ wá ní kó tó di 20 kọ́dún yìí kó tó tẹnubodò. Bí wọ́n bá ti sọ jálẹ̀ epo kan tó wá di bí 150. Sáà wà sọ pé ìjọba ò ṣe dáadáa pé rìfọ́ọ̀mù ti dé náà nù.
1: Iṣẹ́ ìdọ̀rọ̀ tẹ́ sọ yẹn gangan náà máa yí mọ́ pé rìfọ́ọ̀mù dé ṣùgbọ́n rìfọ́ọ̀mù ò dé.
0: Pé ohun tí
1: pé èrè rìfọ́ọ̀mù dé ṣùgbọ́n bàràǹdà ló dé.
0: Ṣé mọ̀ pé nígbà míì náà téèyàn bá ń ṣe nǹkan èèyàn lè ti mọ́ palẹ̀mọ́ rẹ̀ palẹ̀mọ́ rẹ̀ palẹ̀mọ́ rẹ̀ kó jẹ́ wípé àsìkò tí ó wá ṣe dáadáa sí náà nù.
1: Ẹ ṣe bàbá tó bá jẹ́ pé wọ́n filẹ̀ ti import duty tariff yẹn tó wà ní iye tó wà tí epo wà ní iye tó wà tí gbogbo nǹkan wà níbi tí wọ́n wà yìí tí nǹkan bá wá wálẹ̀ a gbà wípé lóòótọ́ rìsọ́ọ̀tì ti dé nìyẹn. Ṣùgbọ́n tó bá di pé election fẹ́ dé ẹ wá sáré fà wọ́n wálẹ̀ reform kan ló mú yẹn wá bàràǹdà ló mú yẹn wá.
0: Bàràǹdà nìyẹn ok èmi ò tètè mọ̀ pé bàràǹdà ni wọ́n ń pè reform mo pé tó má bínú àní lè gbé ìpè kankan mọ́ báyìí a ó mọ̀ dìde torí kí ètò ojú ọjà kùnà ò lè jókòó. Tọ́ Nàìjíríà ó dà yóò dùn gbàgbọ́ ó kàn sí ọmọ Nàìjíríà lásìkò yìí a mọ̀ ráwọn òye táwọn kankan ó mọ̀ ṣẹlẹ̀ tọ́lọ́run ó sì mọ̀ ṣàánú wa wípé bí ọ̀nà ogun ti ń jà yín rèé o ẹ fura o ẹ kíyèsára o. Àmádùá tèmi ni pé ọlọ́run ó fún wa ní ojú tá a lè fi rí dáadáa, ọlọ́run ó fún wa ní etí tá a lè fi gbọ́ dáadáa, ọlọ́run ó tún wá fún wa ní òye láti ti fi wá digest ẹ dáadáa torí pé ọ̀tọ̀ ni kéèyàn ó gbọ́, ọ̀tọ̀ ni kéèyàn ó rí, ọ̀tọ̀ ni kó tún wá yé èèyàn wípé ṣé nítorí kinní báyìí bí ìlógún ti ń gbà wọlé o. Tọ́ a mọ̀ bẹ ọ̀bẹ ní bẹṣu ọ̀tẹlẹṣẹ abẹ̀nà wo olóyè lẹ́kàn sọ ní ẹ bá ń dágbére fún àwọn aráalé.
1: Ẹ ṣe ẹ̀yin tẹ bá gbọ́ títẹ̀ ní agbára ọlọ́run ṣe tó ń bọ̀ láti jọ pé ṣíṣe ní agbára ọlọ́run.
0: Láṣẹ olódùmarè tọ́ Nàìjíríà ó dà yóò dùn gbàgbọ́ kàn sí owó bá ti dá dùn tán àtẹ̀mí àtẹ̀yìn wọn ní fi ẹnikẹ́ni nínú wa wọn ní fi wá ṣe àwátì. Lórúkọ àwọn tá a jọ mú ètò yìí wá ṣe ti gbọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì yìí Samuel Adeleri òní ọlọ́wọ́ bọ́tìnì tá a jọ ṣiṣẹ́ papọ̀ lóòrọ̀ tòní olùgbémigan ọmọ́tọ̀ṣọ́ ló kọ tèmi yọ rédíò apostle ni mò ń dágbére o títí ọjọ́ mẹ́jọ èrè o ó dàbọ̀.

0: mímọ̀ nìyàn olódùmarè.
1: Ẹ̀yin àgbà.
0: Títóbi níṣẹ́ rẹ̀.
1: Ẹ̀kọ́ àgbà ẹ̀yin àgbà tó kágbà tó káyé ṣe àgbà yín ládàlẹ́. Ọmọdé ni
0: mi. Mo kí ọ, mo kì ọ, Ọlọ́run mi.
1: Olúwadà mi lágbà.
0: Ọba dáni wáyé.
1: Ọmúlẹ́rọ̀.
0: Ọba sẹ́dá, ọba ṣẹ̀dá.
1: Tó tó ṣe bí.
0: Ọba ohùn, ọba èdè.
1: Mọ̀ràn.
0: Ọlọ́run ọ̀rọ̀.
1: Tó bá yín ní ìmọ̀ràn.
0: Ọba tó ń gbọ́dọ̀ ẹ̀yẹ gbogbo.
1: Iṣẹ́ Ọlọ́run ni mò ń jẹ́.
0: Kò sédè tọ́lọ́run mi ò gbọ́.
1: Kí lẹ ti ṣayé sí o, ẹ̀yin tó ti fò mú.
0: Ọlọ́run tó ń sàánú ẹ̀mí àtẹ̀yìn.
1: Kí lẹ.
0: Kí ló dé tàà fi ni wá kì káàkì.
1: Ṣé ló kò sí ẹ̀yin tá a gbọ́lá fún? A sì pé báwa sọ́jà yìí.
0: Ọmọ ní tẹ̀bẹ́ ni tẹ́ ẹni tára ẹ̀ bá dá pé òun ló mọ́ ń lọ ọjà. Ẹni tára ẹ̀ bá sì dá pé náà ló mọ́ ń nájà. Ẹni tára ẹ̀ bá dá pé ló mọ́ ń sí ṣọ́ọ̀bù.
1: Ìpè báwa wo ọjà yìí náà kó má látúmọ̀ wá lórí o. Èyí tẹ bá ṣe
0: lá. Ọlọ́run yìí náà ló jẹ́ kára wa dá pé.
1: Bàbá àwọn
0: àlọ́. Ló jẹ́ ká jí pápá pa. Ká gbéra ká lọ sọ́jà.
1: Èyí tẹ bá ṣe lá máa bá wa.
0: Èmi kì ọ́, mo kì ọ́, ọba dúdú, ọba pupa, ọba bọ̀rọ̀ kìnní.
1: Ẹnu ọ̀la wa.
0: Ọba tó ti ń bẹ ká tó máa bẹ. Ọba tó ti ń wà ká tó máa wà. Gbogbo láńkà, gbogbo òyìn, gbogbo ọpẹ.
1: Ọjà olówó ọjà lọ́lọ́ ọjà lọ́lọ́.
0: Ni mo fi ń kí gbogbo ẹ̀yin ìyá lọ́jà àti bàbá lọ́jà. Ipe àtúnká àárọ̀ wà tún kú ojúmọmọ. Ètò ojú ọjà lẹ̀ ń gbọ́ ní ìkànnì West Radio 89.3 FM.
1: Ọjà olómọ̀.
0: Mo wá kí yín lórúkọ àwọn aláṣẹ àti olùdásílẹ̀ ìkànnì tá a wà yìí. Tán fún wa láàyè láti jẹ́ kí ètò ojú ọjà kó wáyé.
1: Ẹ̀yin àgbà tó wà lórí ilẹ̀.
0: Káwọn èèyàn lè ní ìdánilẹ́kọ̀ọ́ bó ni mo sì lè bẹ̀rẹ̀.

0: se ri loni ma daruko awon okowo to je wipe di owo nisin to je pe o le fi egberun marun o le fi egberun mewa o le fi ogun egberun o le fi bere
1: e ma ma je ko sai tumo wa lori
0: emi kan so pe se okowo ti yan le fi ogun egberun bere ni abi egberun mewa bere lasiko yi
1: e ma ma je ko
0: sai beru bi gbogbo nkan se ri yi
1: tumo wa lori
0: o wa o o mo ni pe eni ti o ba mo bi ti egbe re ti nla o lo mo nsare kaakakiri to je pa awon okowo yi ti n ba daruko won fun o iwo gangan le gbe lona to e pe yo pada ro lorun se ri gbogbo okowo ko oniyan mo n gbe pe abi yo ni oja yi ti n ba kiri re o ni mo le ri ta oja ori ikiri ni lóòótọ́ àwọn okòwò kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tó bá ń kiri àmọ́ fún wọn tó lọ akitiyan púpọ̀ tó jẹ́ pé ò fẹ́ máa ń lọ kiri ó wà á jókòó pé okòwò tí mo fẹ́ dárúkọ yìí ọ̀nà wo ló lè gbé gbà tó jẹ́ pé ìwọ náà fi máa ra jẹ jẹun ìwọ náà fi máa ra jẹ mu ibi táwọn bìkan ti bẹ̀rẹ̀ nú wọ́n ní ẹni tọrọ èjì tọrọ díẹ̀ ló máa ń di púpọ̀.

0: ọ̀nà agbègbà ọ̀nà ara ọ̀nà tó yàtọ̀ oríṣiríṣi pákéjì fún ló lè gbégbà mọ́ fojú pé ọjà yìí àwọn ọjà arúgbó ni ọjà yìí àwọn ọjà àgbàlagbà ni. Èmi tó yẹ pé odidi gíráduwéètì ni mi nù àbá nídìí nǹkan báyìí. Mo ráwọn gíráduwéètì mi kan wà tó yẹ pé n tán tànù àmọ́ pákéjì náà fi ṣe tó dẹ̀ ń dowó.
1: Ẹ má má jẹ́ kọjá yìí túbọ̀ wá lórí.
0: Sórí lásìkò tá a wà yí gangan lórí epo pupa ó ti wálẹ̀ báyìí.
1: Ẹwọ ọjà yìí ṣe ẹ bá wa ṣe kódà.
0: Ẹwọ ọjà yìí jẹ́ pé o lè fi owó kékeré kó lọ mọ̀ fi rà á bóyá àwọn ìgbèríko kọ̀ọ̀kan.
1: Ṣe ẹ bá wa ṣe kódà.
0: Epo pupa ó kò wo epo pupa lásìkò yìí ó jáwó kò sì gbowó púpọ̀ láti bẹ̀rẹ̀.

torí lórí ọwọ́ okòwò epo pupa hàn tó jẹ́ pé ìwọ mọ̀ ká okòwò epo pupa wọn máa ń kiri rẹ̀ ní rárá o. Torí ìbọn ṣe máa ń sokòwò epo pupa rèé. Torí ó ní size by size. Ó ní keg by keg. Wọ́n máa ń pe kẹ́ẹ̀gì kan ní 5 liter, wọ́n máa ń pa àwọn kan ní ragolis. Ragolis bottle. O lè rọ́bẹ̀ kó wá mọ sọ pé àyá lágbájá mò ń ta nǹkan báyìí o, tẹ́ ẹ bá fẹ́ rà o. Kò dẹ̀ wọ́n púpọ̀ iye báyìí ni mò ń ta o, kò bá jẹ́ 5 liter, kò bá jẹ́ 10 liter, òun lè fẹ́ rà mò ń ta o. Ṣé ń sọ kankan fún ọ sóòrò àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń gbé nínú ẹ́stéètì tó jẹ́ pé okòwò epo pupa yóò náà ń ṣe. Lára àwọn iṣẹ́ ìwádìí tèmi ti ṣe dáadáa. Lára pé wọ́n pákèjì ẹni sórí gbogbo èèyàn kọ́ torí pé wọ́n ráwọ̀ ọkọ̀ bọ̀gì ni a ń ṣiṣẹ́ báńkì mọ́ wò mí. Wọ́n pákèjì ẹ̀ ni wọ́n kò papọ̀ mọ́ra wọn. Wọ́n náà pákèjì ẹ̀ kò rọ́ ó lè wá lógo kan kò fi sí láyà lágbájá tẹ bá dẹ̀ wo epo pupa yìí ó ṣe dáadáa wọ́n bá ẹ wò tẹ bá lù báyìí ṣe lọ́bẹ̀ yàn mọ́ ta sánsán ta sánsán. Èèyàn máa ń dẹnu mọ́ nǹkan ọrọ̀ ajé èèyàn ni. Ṣé yẹn wá gbà kiri? Ìgbà tó bá fi sọ fún èèyàn méjì èèyàn mẹ́ta èèyàn mẹ́rin pé yín tóun ṣe lélẹ̀ yìí o. Lára àwọn tó sọ fún náà ní ìmọ̀ bọ́ sọ fún ẹ tó wà ń tà pé tó bá fẹ́ ṣe nǹkan báyà epo ìyá alágbájá epo gidi ni ó sì ń tà á. Ní tẹ̀rí tó fi ṣẹ̀ṣẹ̀ máa rọ jáun. Ìrọ́sọ̀ tí wàá mọ̀ bó mọ̀ rán.

电动飞了一根动舒服，包括我都通家务了我了我把一直接归啊你都把把给家啦来都把给家我们打我们里啊就讲大大所以也把比不啊是过来了我ẹ̀pà tó má ń wà kìí ṣe yíyan o ẹ̀pà bí bó tán ṣẹ̀ṣẹ̀ má ń bó tán má ń ra jẹun. àsìkò ẹ̀ láwàáyé owó tán dẹ̀ fi ń bẹ̀rẹ̀ owó ń pọ̀ dáadáa. ó lè fi ẹgbẹ̀rún mẹ́wàá báyìí kò fi bẹ̀rẹ̀ okòwò ẹ̀pà bíbó. sórí okòwò ẹ̀pà bíbó tí mo sọ èso ráwọn tó jẹ́ olùkọ́ mi àwọn náà ń ṣe àwọn tó jẹ́ sálàyé rẹ̀ náà ń ṣe tí wọ́n á sọ ọ̀nà táwọn náà ń gbà á ṣe fún ọ o lè mọ̀ pé wọ́n máa ń sọ pé ọ̀nà kan báyìí kò wọjà so ráwọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba tó ń jẹ́ nílé ẹ̀kọ́ tàbí ibi iṣẹ́ ọgbọ́n tán ń gbà á lóore tí wọ́n náà lè fọgbọ́n náà kó lè máa lò báyìí.

0: tori to ba pa iya lagbaja ise salary ni se o de ndan bayi elo n gangan ni joba n fun won ogbon lo gba
1: ba gba mi ran pa soro abo mi tutu so fun mi e je ma
0: tori ya lagbaja n to ba ti ra epa yo ti se ti ba tin lo ile eko yo ti awon kan lara awon osi o ti mo lepa o mo ni kankan bayi o
1: ti o ba run to fo lara
0: wa o ma keko o tun ra oluko wa o nta epa o nta kan bayi o tun mo awon to tun je oluko egbe won na
1: awon omo to wa loke ohun bi won
0: ya lagbaja ba mepa nbe o
1: tin pe bi mo
0: kini kan ba mu kan be o
1: e wa wa eni to wa la fa
0: e o laarin ose kan en to gbe aku epa kan
1: ti
0: won si rare o ran si were were to ngbin lo le eko ba o gbe lo loni o ta tan o gbe lo lola o ta tan
1: o ti eni to le mi
0: re iwo to wa wa ladugbo ona to le gba lore
1: o ti eni nla to le
0: iwo no o package ara re ni
1: ti to le pa ni
0: se ah dadi lagbaja se mo pasiku egba lawa e pa de mo sara lori daada jesu ni yiyan oni pipo ni
1: o ki yun bale o fa yun yo
0: mo si wa nta o
1: eborun meje won
0: owo re opo pupo
1: egba ta soro si re ewo wa si re
0: e koko gba le na ke fi to o e ri pe mo mo se daada
1: e lo po si re e
0: so ni bi to ti fun won ni to wo pe ye gba meje yewo enun yo nu ba ipa idun di nra iye bayi na
1: ranti oba to le so
0: nigba to ba so fun eyan meta o ri pe o kiri tori dadi lagbaja to so fun a so fun iya lagbaja tun so fun dadi lagbaja mi so ra won oko wo to ba je pe o ba igba mu lasiko yi to je pe asiko e la wa yi
1: eyin obi wa eyin egbo wa to wa ni waju
0: ko won ti si pe o mo kiri kaaka kiri nu so fun eyan meji meta eyan meji meta to so fun awon wa bo tan kaaka kiri
1: ki le ti so ja
2: iso
0: lori akoko n ko me n papa mora
1: e oko duro
0: n sare tun so oko wo eyo kan si bayi
1: sodo eni
0: o je pe o na o ja owo daada o je pe afi to ba package ara re lọwọ lọwọ bayi a wa ni asiko awusa to je pe to ba package e pe dadi lagbaja a asiko awusa re a e mo feran awusa gan o o le foro awada se pe dadi lagbaja e mo feran awusa gan o a mo feran mo wa nta ri àwọn ọjà ó kì í bẹ̀ àwọn tá a lè ta ó pọ̀ lásìkò yìí mo kàn kọ́kọ́ fún yín nìyẹn lónìí ní kó mọ̀ pé àyìn rí nǹkan kan ṣe kan náà ní owó ọwọ́ mi ò dẹ̀ tó láti bẹ̀rẹ̀ okòwò tó wà lọ́kàn mi ṣe rí fún ìwọ tó wá lókòwò kan tó ti bẹ̀rẹ̀ tó fẹ́ jẹ́ ká máa dárúkọ ilé iṣẹ́ rẹ̀ àti tó ń tà lórí ètò yìí àti fún ìwọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ náà tó fẹ́ jẹ́ ká máa bá ìyá alágbájá ń tà nǹkan báyìí ká máa bọ́ dárúkọ rẹ̀ lórí ètò yìí a tún lè mọ̀ bọ́ fẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ rẹ síta láti lè jẹ́ káwọn èèyàn máa pè ọ́ tàbí ìwọ gangan fẹ́ wá sórí ètò yìí láti wá sọ ohun tó ń tà fáwọn èèyàn àbí láti lè wá sọ ohun tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ fáwọn èèyàn kò bá àjò níléeṣẹ́ ńlá ni ọ́ tó tíwọ́ náà fẹ́ fọlọ́n tí ara rẹ láti máa ta ó sì èsì fáwọn èèyàn ẹ pè mí sórí ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ yìí 08104231643 lẹ́ẹ̀kan sí 08104231643. seri to ba fi ma di ojo mejo e tun gbo kunkun e ju bayi lo isola adekunle loruko temi mo ki eyin baba loja ateyin baba loja to ba ti di ayajo jejo ojo to nbo ma lanfani lati mo daruko awon oja ba kokan ati awon baba loja be ire ati ayo latun fi mo pade e se o.

ẹni ẹgbẹ ń dùn ṣùgbẹ́ gbé ó dùn mí màá ṣapá gangan ewu ò mú mi ní abíyá o kò sí nǹkan tó ṣe mí ní tó ṣe mí gangan ni pé ẹlẹ́dàá dá mi ní dàre nítorí pé ó dá mi lóbìnrin ó ṣe mí ní adéṣẹwà gbogbo ara mi ló fi ṣe wà ẹlẹ́dàá tó wá fún mi nímọ̀ ìjìnlẹ̀ nínú pé ká ṣe kí ni ká tọ́jú ọmọ ká to ilé kílé gúnrégé o ká bọ̀rẹ̀ ṣe ká bá gbàlagbà ṣe ká bẹ́gbí ṣe ká bára ṣe ó tún wá fún mi ní ọpọlọ gẹ́gẹ́ bí obìnrin láti kó ẹbí mọ́ra ẹ rí i pé mo ṣoríire bí ẹ̀yin ò bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn obìnrin ti ń gbọ́mọ ní wákàtí ọ̀wọ̀ yìí torí pé bẹ́lẹ́dùwà ti dá wa ìdá ire ni àwa gangan ni adéṣẹwà àwa gangan ni pé ẹ máa ń tan pọ́ ọmọ tán ẹ̀yin ìbẹ̀rẹ̀ ọmọ òpin ọmọ obìnrin ilé ẹ̀kan mọ̀ pè bẹ́ẹ̀ ọwọ́ háìpì ló bá dé nírọ̀lẹ́ tì ní ló jẹ́ kí n máa fi àsìkò wọ̀nyí máa kí gbogbo obìnrin pátápátá àti ẹ̀yin ọkùnrin náà tí ẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì Wells Radio 89.3 FM mo wá ń kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa àpérò obìnrin lórí ìkànnì yìí ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a wà yìí ṣàlàáfíà làbá yín ìwòye ọ̀sẹ̀ tó kọjá la sọ pé ẹ dákun ẹ pàdé wa lọ́sẹ̀ tí ń bọ̀ ṣùgbọ́n ọ̀sẹ̀ yìí náà ti wá dé eléyìí tí wàá jẹ́ àkọ́tún ètò àpérò obìnrin ti oṣù keje kẹrẹkẹrẹkẹrẹ ọdún yìí ń lọ sópin elédùà tó dá wa sí ó dá mi sí ó dẹ̀yìn náà sí ó jẹ́ ká wà láyé wà láàyè wà láàyè wa àbẹ́ẹ̀rẹ́ pọ́rọ̀ wa tọ́pẹ́ ó jọ pẹ́ lọ olúwa ṣeun adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí máa ń gbọ́ wa lọ́sọ̀ọ̀sẹ̀ ọpẹ́ pàtàkì fún gbogbo àwọn tí máa ń pè wá wọlé náà tí wọ́n máa dá sọ̀rọ̀ lórí ètò àpérò obìnrin ẹ̀yìn adúpẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ má wàá dá wa dá lẹ́ni ẹ̀jẹ̀ ká tó ṣe kí ni ẹ̀jẹ̀ ká tún jọ ṣètò lẹ́ni yìí lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò àpérò obìnrin lórí ìkànnì Wells Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ ẹ̀yìn wọn ni àpérò ni èmi kọ́kọ́ ni mo wà nínú kulu ẹ̀yìn ọmọ ìyá ìbò ń bẹ ẹ̀yìn ẹ̀yìn náà tí mo wọ́n tán máa ń bá wọlé ó lè jẹ́ pé wọ́n kọ́kọ́ máa fún wa ní motivational ọ̀rọ̀ náà tọ̀kìná ó sì lè jẹ́ owó orin náà gbà wọlé mo fẹ́ wo ibi tán gbà wọlé ti kìyìn lé ní wọ́n ti fi kí èmi gan náà torí máa ń dùn mọ́ mi púpọ̀ púpọ̀ pé ìmọ̀dà mi náà sì ní bàbá mi tó máa pè wọ́n ní sweet 16.

0: Ẹkú dédé àsìkò yìí o níbi gbogbo tẹ́tí ní àǹfààní láti gbọ́ wa lórí ètò yín ètò kan tí Ọlọ́run bá lọ́wọ́ sí tó fi òǹtẹ lù fún ìgbádùn tọmọdé tàgbà láti ní àlékún ọgbọ́n láti mu omi ìmọ̀ látọ̀dọ̀ àwọn arúgbó pàtàkì pàtàkì tí ó sì ń bẹ láyìíká wa lónìí. Lórí ètò yìí a máa lọ ń kọ́ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà tó ti ní ìrírí nítorí pé ohun tí àgbàlagbà ń rí lórí ìjókòó bí ọmọdé bá gun orí igi kò lè rí o. Ọ̀làjú ti gba ayé kan, àṣà ti yí padà, orin ayé ti kúrò bíi ti àtijọ́ là ń pariwo. Ètò yìí máa ń ṣe àfihàn ìṣe àtijọ́ àti ẹ̀kọ́ fún àwùjọ wa lónìí. Lórí ètò yìí a máa lọ ń kàn sí àwọn àgbàlagbà tó ti ní ìrírí láwùjọ láti mọ̀ bí wọ́n ṣe gbé ìgbésí ayé wọn ní ìgbà ìwe èyí tí ó jẹ́ kí ó gún régé dòní. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín Frances Amavi Ẹyinjú Elédùmarè ló ń wá sétí gbọ́ yín láti kàn ní Wells Radio 89.3 FM. Ẹyin nìkan gá agbọ́n má gbẹ èyí tí ó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí agbègbè Aláàfin Avenue Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. A tún ti jáde lọ gẹ́gẹ́ bí ìṣe wa, mo sì ti wà lọ́dọ̀ àlejò wa tòní. Ẹ máa gbóhùn wọn láìpẹ́ ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú à ń bọ̀ ná ẹ kú kalẹ̀. Bọ̀ padà, ètò àgbàlódé ló ń tẹ̀síwájú, ẹ máa bá mi ká lọ.
1: Inú wa dùn pé gbà wá lálejò bó ti ẹ̀wulẹ̀ jẹ́ pé àsìkò yóò yẹ kẹ́ máa sinmi ni ó yẹ kẹ́ máa rest ni, ṣùgbọ́n ẹ tún ní rárá wípé ẹ ṣe tán láti gbà wá lálejò, ẹ ṣe tán láti gbà wá ara lé níyànjú láti wọ wá ní ẹ̀kọ́ tó yè kóró nípasẹ̀ ọ̀nà tẹ gbà gbégbé sí ayé yín tó gúnrégé dòní táàrin yín tínú wa ń dùn táyọ̀ wa ń kún. Mọ́mí àwọn ará ilé wọ́n fẹ́ mọ̀ yín, wọ́n fẹ́ mọ ẹni tí mò ń bá sọ̀rọ̀ ní àsìkò yìí, so mo fẹ́ kẹ́ sọ orúkọ yín, ọjọ́ orí yín, ìlú tí a gbé bí yín, bẹ́ ṣe ṣe kékeré yín, ẹ jẹ́ kí á mọ̀ máa.
2: Ẹ ṣe, orúkọ tèmi náà ni Àjọ́kẹ́, Àjọ́kẹ́ Thomas ni orúkọ tèmi. Ìlú ta jẹ ti bí mi kẹ̀rí, Lagos náà ni, àmọ́ àgbọ̀ wa náà pé ibẹ̀.
1: Kí ni ọjọ́ orí yín lásìkò tá a wà yìí?
2: Ní ọjọ́ orí mi náà ni pé ní àkókò yìí sí ó ti ọdún ta wà yìí tó bá di oṣù kọkànlá máa di ọmọ 95
1: years old. Ẹni ìlú Èkó ni wọ́n gbé bí yín, ọmọ ìpínlẹ̀ wo gangan ni yín, kí ni ìlú wo lẹ ti wá gangan?
2: Ṣé Àgbọ̀wá?
1: Àgbọ̀lé.
2: Àgbọ̀wá.
1: Àgbọ̀wá.
2: Àgbọ̀wá ni ìlú tèmi gbọ̀ngàn.
1: Ok.
2: Àmọ́ Àgbọ̀wá yẹn Lagos náà ni.
1: Ok na.
2: Ṣọ́yẹ.
1: Ìlú Èkó ló wà.
2: Èkó, ìlú Èkó ló wà.
1: Kì í ṣèjẹ̀bú.
2: Kì í ṣèjẹ̀ ìjẹ̀bú ni, àmọ́ ó súnmọ́ Ẹ̀pẹ́.
1: Ok ma.
2: Ṣẹmọ Ẹ̀pẹ́.
1: Bẹ́ẹ̀ni ma. Báwo wá ni ìtàn yín láti kékeré, àwọn dádì bàbá àti màmá tí wọ́n bí yín, báwo lẹ ṣe ṣègbà ìwé ṣe lè rántí díẹ̀? A fẹ́ mọ bẹ ṣe bẹ̀rẹ̀ ìgbà ìwé yín.
2: Ìgbà ìwé mi náà ni mo wà ní bí ọmọ ọdún mẹ́wàá ni mo ti kúrò lọ́dọ̀ àwọn dádì mi àti mọ́mi wá sí Èkó gangan. Ibi tí mo dẹ ẹbí bàbá mi tí ó mú mi wá sí Èkó gangan yẹn, ó jẹ́ ọmọ ìpínlẹ̀ Èkó gangan lòun. Àbọ̀rọ̀ mi
1: ò yé mi mà.
2: Ó dàbí pé kí ọkùnrin kó lọ fẹ́yàwó ní kó kúrò ní Èkó sìn kó lòun lọ sí Ìlọrin lọ fẹ́yàwó. Àbí kò yé
1: Jẹ̀mọ̀
2: kó ti ya ó ti ṣe ó ga dà díẹ̀. Bẹ́ẹ̀ ni ti bí bàbá mi yẹn ṣe jẹ́ ni
1: sí Èkó. Ẹ̀yìn tọ́mọ yín kúrò ní ilé tọ́mọ yín wá sí Èkó.
2: Bẹ́ẹ̀ni ọba yẹn mo lọ wá sí.
1: Lọ́mọ ọdún mẹ́wàá
2: lẹ́kùn gbà yẹn.
1: Kí lẹ wá ń ṣe nígbà tẹ dọ́dọ̀ wọn Lẹ́kọ̀ọ́ ní ọjọ́ orí yẹn?
2: Ní ọjọ́ orí mi yẹn mo ìyàwó ẹni tí tó jẹ́ fámílì wa gbọ̀ngbọ̀n yẹn ó jẹ́ ìyàwó tó káràmásìkì mọ́ gbogbo àwọn ẹbí ọkọ kankan ọ̀dọ́bìnrin yẹn lèmi wà nígbà yẹn. Ìgbà tí mo wí yìí ó dàbí bí ẹni pé kí kò sí gbọ́n mi sí omi ò tó ti sìn yìí tó jẹ́ pé kinní bí ọmọ bá bó bá kù díẹ̀ káàtó fún ọmọ kékeré ọmọ nílé kejì lè bá wí ó tẹ̀tẹ̀ lè ó lè náà pàápàá tí ó bá jẹ́ pé nǹkan tó ṣe kò dáa.
1: Ìyẹn láyé ìgbà yẹn
2: ìyẹn láyé ìgbà yẹn kò ṣe sìn.
1: Tó di bá mi nọmọ mi kò dénú ọlọ́mọ.
2: Ìgbà yẹn gbogbo nǹkan ó rọrùn ní ìgbà yẹn. Àmọ́ ìgbà tí mo wà ní ọ̀dọ̀ ìyàwó ẹbí wa yẹn ó jẹ́ nìkan tó ń sọ̀rọ̀ ajé tó ń tẹ̀ ẹ́ ó dẹ̀ wá fi kọ́ mi ńgbà náà wọ́n lèmi náà dẹ̀ wá mo jára mọ́ iṣẹ́ tó ń ṣe ńgbà yẹn aṣọ títà gbogbo ẹ̀ lóríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ló ń tà èmi náà dẹ̀ tí mo ti fara mọ́ gbogbo iṣẹ́ tó ń ṣe yẹn ó wá mọ́ èmi náà lára tó jẹ́ pé ìgbà tẹ́mi náà dẹ̀ di ẹni tí owó wọlé ọkọ tí mo wà mú díá tí mo fi wọlé ọkọ iṣẹ́ ìwò yẹn lèmi dẹ̀ ṣe àwo ni mo ń tà téèyàn bá dé òkè àárín tó bá bèrè màmá lékè aláwo ìpè méjì.
1: Òkè àárín yẹn nílùú Èkó náà ló wà.
2: Ìlú Èkó náà ló wà.
1: Yes, ma.
2: Lọ́nà tabalógun ni. Ẹ̀kọ́ Èkó kú mọ́.
1: Nítorí ta tí ẹ fi dẹ́kọ̀ lọ́dọ̀ àbúrò bàbá yín tó yẹ pé ìyàwó wọn gan ló tún wá ń tọ́jú yín tí wọ́n fi wa ìka fi tọ́ yín wọ́n fìfẹ́ hàn sí yín wọ́n tọ́jú yín wọ́n fà yín mọ́ra gẹ́gẹ́ bí ọmọ láti ìgbà yẹn lẹ̀dẹ̀ tí ń fojú sí iṣẹ́ táwọn gan ń
2: ṣe
1: tó jẹ́ pẹ̀lú náà wá tún wá ń ṣe nígbà tí ẹ dàgbà tẹ ní orí ọkọ. Ǹjẹ́ ẹ lè sọ fún wa díẹ̀ nípa ìrìn àjò yín bẹ́ẹ̀ ṣe wọlé ọkọ níbi ìkóríta bẹ́ẹ̀ ṣe ń tẹ̀síwájú nínú iṣẹ́ yín.
2: Ṣébi ti ṣe wọlé ọkọ
1: bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nígbà bẹ́ẹ̀ ṣe pàdé dádì.
2: Ìsìn pé èèyàn bá máa bí ọkùnrin ìgbà tiwa yẹn kì í ṣe ti sìn o ìgbà tiwa yẹn tó bá mo bá ti bí ọmọdé pẹ̀lú ọmọdé lọ́kùnrin àti obìnrin tó bá fẹ́ fẹ́ra wọn wọ́n á ti máa bára wọn ṣeré ní kì í ṣe pé eré ìṣekúṣe o pé ká máa jẹ̀wọ̀ ká máa ṣe gbá gbé tàtẹ̀ ti ríra wa ni pé nígbà tí òun lọ léèwé èmi náà sì ń gbóhùn bí ìkàwé púpọ̀ o àmọ́ alábídí nígbà yẹn alábídí fìdí gbé abíọ́ ibẹ̀ ni láti pàdé ra wa. Àmọ́ ìgbà tó dẹ̀ ti di pé ọwọ́ ẹsẹ̀wẹsẹ̀ tí ń fà mí mọ́ àwọn fámìlì ẹ̀ ipe ẹ tó máa fẹ́ nìkan gbàdẹ̀ ti ṣe parapọ̀ ni ta fi di tọkọtaya.
1: Ó túmọ̀ sí wípé Ọlọ́run fi àmì sí ẹjọ́ wa papọ̀ gẹ́gẹ́ bí ìdílé tẹ̀dẹ̀bẹ̀ sí ń ṣòwò ọmọ bíbí ẹ̀rọ̀mà. Mo fẹ́ padà sẹ́yìn díẹ̀ tó bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn mo ṣàkàn ń wò yín torí pé ojú yín gún régé kódà ọjọ́ orí yín ò kò hàn pẹ́ ti tó ọjọ́ orí yẹn pẹ́ ti tó 95 years rárá egungun yín ṣì ya pápá ó ṣì gún régé kódà mo ń jowó yín ni lọ́nà orí ọ̀fẹ́ yẹn mi náà gbà lọ́nà
2: alágbára ọlọ́run ilé náà kárí lórúkọ jésù
1: àmì ma ẹ̀rọ ma. Nínú ìrìn àjò yẹn bẹ́ẹ̀ ṣe ń lọ wẹ́rẹ́ gbè wẹ́rẹ́ nínú ìrìn àjò yín ní kékeré bẹ́ẹ̀ ṣe ń lọ ṣe lè fi wé ìrìn àjò àwọn ọmọ wa nísìnyìí ẹ rí pé lónìí ẹ rí pé ẹ sọ̀rọ̀ kan tó kàn mí lára gan ẹ ní ẹ fojú síṣẹ́ ẹ fojú sí kódà bẹ́ẹ̀ tí ẹ kàwé púpọ̀ ṣùgbọ́n iṣẹ́ yẹn ẹ mú lọ́kùndúndùn ẹ fojú sí dáadáa ẹ̀dẹ̀ mi dájú pé ẹ kà dé ojú òṣùwọ̀n òun náà dẹ̀ lẹ́yìn náà fi wá bẹ̀rẹ̀ ìrìn àjò tiyín ní ilé ọkọ tó jẹ́ pé kò sẹ́ni tí ò mọ̀ yín tó bá ti dárúkọ yín ládùúgbò yẹn wọ́n ti mọ̀ pé wọn ò pé méjì ẹ̀yin nìkan ni. Báwo wá ni ẹ ṣe lè fi wé ayé ìsìn pẹ̀lú àwọn ọmọ wa? se won foju si eko won se won foju si ise awon ton ti e fe ko se gan se o dabi aye atijo
2: nkan to fa ti isin yi na ko ye lori awon awon obi e to bi se nu e lo poju aye atijo ki ko si pe o gbodo na mo mi ko si yen be bi omo ba se ni school ti awon obi to nlo ko wa la ba tisha to mama so pe ko gbodo na mo ko gbodo se omo to lo si school ti tisha na obi gbodo wa di nkan to fa to fi di nina abi
1: beni ma
2: abi ko ni wadi
1: a wadi o to le
2: so ba de wadi to ba so fun yo mi ni pe ko fa ko fariwo rara yo ko fe ko si wa laanu yen enu pe ko to dupe lowo to sani o se bo mo ba de wa dele o pelu obi o mo iya lo ma mo seria to tu ma da fun
1: iru omo be
2: omo iru omo be ko si yen be ko si yen mo ni nisi wa ba ti saja a fowo ra omo lori ile bawo lo mo se wa ni ma huwa ti to tu ma leju eti o ti se ni school lo kakakiri e to bi se nu wa la awon omo to ya jajuku nisi e to bi se nu e lo poju
1: to le so oro yen ki sibe e to bi se lo poju ninu oro omo osin
2: be be ni be
1: o tumo si awon omo ta ri ti won se pa kan leke kakiri awojo ki opopolopo ebi e ori awon obi lo dale lori ori obi lo dale lori a le ri ninu igbe aye yin pe obi to to yin won to yin ni ona ife ki se gbogbo eni gbigbigbigbigbi teyan fa omo mora o ba mo so oto oro abi be ko mama o ba mo so oto oro iru oro bayi o lo mama to omo yen ti o ma fi dagba to na ma fi dajuro to ma fi deyan gidi lawujo e se ma an tesi waju pe lawon eko eko njade mo lero pa awon ara le na won keko nikan mi meji meta lara kan ti mama wa mama ajoke Thomas ti won ba wa so oro gbon ni oro agba ni o oro agba ta le fowo ra o ni eko wura ta n ko lone lati odo mama wa ton ba wa so nipa idile ba won na se gbegbe aye won bo ti ye podo obi won kan na gbe dagba sugbe ni to to won na won fowo foju si se won tele eko won wo wi pe kini won so won tele eko o na de o n de lo ran won lowo lati di aya rere lodi oko lati di yawo lati di abi amo to toto to omo won gbogbo awon omo won pata lawujo lo ni lari ni won se dada ta na fi le awon omo lowo e pele grandma
2: jare e grandma
1: dupe esa antes wa di ni eko wa to da se bere ni nigba ti e wa bere owo yin lekun rere te ti be si sowo omo na te n toju awon omo yin ba o le se se mejeji papo nipa titọ omo ati oja yin ti ko fara pa kan lára
2: ìyẹn gangan ni ni kókó bẹ ìgbà tiwa yẹn iṣẹ mẹta la wa n ṣe iṣẹ àkọkọ ká tọjú àwọn ọmọ nlé ìkejì ká tọjú ọkọ ìkẹta ká wa mórí lé pópó ibiṣẹ tiwa
1: àwọn ojúṣe mẹta
2: ojúṣe mẹta ó ṣe pàtàkì ó dẹ̀ ti mọ́ra ó ti di baálé ara
1: lójoojúmọ́ dẹ̀ bẹ́ẹ̀ ṣe tí nǹkan ò yẹ fúnkan
2: nǹkan kan ò yẹ àárẹ̀ ọ̀jẹ̀ ṣe wá nígbà tó ti mọ́ra
1: ẹ tọ́jú ọmọ ẹ tọ́jú ọkọ ẹ tún fojú sí ọjà tiyín náà gbogbo ẹ̀dẹ̀ ló ń lọ wẹ́rẹ́ dè kò sí yàtọ̀ kò sí ìpalára nínú kankan nínú ẹ̀ kí ẹ̀gbọ́n ọ̀lẹ́ṣẹ̀ wá ń ṣe ẹ sọ àṣírí ẹ̀ fún wa mọ̀ sí ifẹ́ mọ̀ tí kan ò yẹ fún kan tí kò pa kan lára.
2: Bí nǹkan tí tèmi rí bẹ̀ ni pé nígbà tí èèyàn bá ti rí kíní iṣẹ́ mi níṣẹ́ iṣẹ́ mi lélẹ́yìí kò sí ń tó lè bó o bá fẹ́ ṣe ara ẹ̀ á kọ́ pé kíní iṣẹ́ ẹ̀ ni o gbọ́dọ̀ lọ kọ́kọ́ ṣe nígbà tó bá ti di bárakú tó ti mọ́ra ó di ṣíṣe fọ́lù ẹ̀ nìyẹn á jẹ́ tó máa rọrùn fún ẹni láti ṣe ìrọ̀rùn ló máa jẹ́ fọ́lù ẹ̀ láti ṣe nígbà tó bá ti jẹ́ pé nkan to nse ni ojojumo ni ko ni niyan lara rara bo ba de ma ba re ba ma de are de ni bo ba de ti bo ba ti lo nkan si o nlo ni bi yen ti se wa ni
1: emi tun bo wo ye wi pe gege bi alaye te so fun wa te ti tomole si oro yi lati gba iwe yin emi bi pe eko te eko ni kekere ohun lo tun ran yin lowo lati je ki ni ajo yen rorun te si le to mo
2: be je to tetu beyin beyin
1: te fi le toju oko te tun le foju si ise ti yin na ti kan pa kan lara aha to o tun mo si pe awa omo si yin na ba kan na a ni lo lati wu eko to ye koro lati le wa jade to lo ma ran wa lowo ni ojo wa
2: be ni
1: lati je obi rere
2: be ni o
1: yala lokunrin ni abi lobirin e se ma e ko nlo a nri awon kan dimu mo gbagbo pa awon ara ile na won ri eko dimu ninu oro yi tori pe ti aba mu lati le ko si bi a se le se ti o ma rorun fun wa ma mo fe bere bere kan ma ninu bi irin ajo yen se nlo lori itoju ile itoju oko omo ati ise eyin pelu aye ode oni ki le ri wi pe a le se nibi to ti mehe ninu awon idile kan to de pa awon omo yen lara a ri pe nisin awon opolopo obi won raye omo mo o ko da bi ba ti to ye pe ko da be se ntoju awon omo yin na le ntoju oko ye so pe boya to pe omo ti wole ke wa fi ojuse oko sile be na ojuse ise yin na o nte si waju to fi di pe gbogbo eyan lo mo ilu mo yin pe ninu ise yin e je akan lara awon ta le toka si lawujo to nse daada e mo wa fe bere ma bi mo se so wi pe awon idile kan ti o ti mehe ninu idile na to je pe awon o ri ori ofe lati se itoju meteta yen ki gbogbo ede lo ni rowo rose ki le ro pe le so fun idile be lo ni
2: nkan to wa fun idile ti o ba ni nkan imehe nu bi ni si odo ti won yen gbogbo wahala to wa sele ni akoko ti o ye ko ri be yen kini yen ti wa fun lati atipile niyan o ti mu gbogbo kini won yen lo ti mehe nbo atipile ngba teyan ba ti obi ba wa to sabi amo to je pe awon omo oko bo ko si bo mi ti to awon omo lodo e ko boju mu gbogbo awon omo to nto won yen kere gbogbo won pata bi iya won ti se nse si won won ta awon na ti wo ni kaba won ti ro laso won ti wo lewu
1: ki wa ni iru ile be de se satunse wa se ko ti peju
2: ha
1: gege bi e mama wa te ti la won iri koja te ti eyin se aseyori ninu e ki iru eyan be yen ki le ro pe o le se
2: iru eyan be yen ohun ti se o ti se ti e awon omo to se si awon lo ma tu wa ko ni eko bi omo lesson abi omo ti omo school ohun ti se ti e sun awon omo awon omo to se si yen awon yen gan ni won ma mu loku kudun e to fe dawo le yi ko bo si o ma se be igba ti to fe se yen igba ti awa ta mo nkan ti o ye dada la che si e o de ti gba o ti gbagbo o de ti ni o ti ni gbagbo si pe nkan ta se si e yen o da ko da o
1: ko tete satunse ni
2: o ya te
1: ni gbangba kan si wa la je
2: ta tete ma satunse ko tete ma satunse ohun lo ti daju
1: yes ma
2: to ba ti kuro ninu yen o nlo be ni
1: bo ba ti kuro ninu yen
2: be o nlo be ni
1: so ona si wa fun won lati satunse iri idile be si le gba tunse to ba tete
2: to ba be to ba ti to
1: ki won tete so fun won pe rara
2: o ko bayi bayi je nse yi ko boko mi ni festima o mi ni festima o emi ti mo se ti mo gba fun yin nkan ti mo gba fun yẹ ko dogba ko tẹje ko se ri niwaju depe yin e ma se ma dowo e ma dowo e ma dowo ti n te sara wole yen ma ra wole ejo nitori olo mo fe lo nbe yin ni ka ya ja wa kuro nbe ko ya tete ya gbaju mo won dada o tan
1: e se mo mi e se ma e ko nlo an gbadun yin ma e mo fe bere ma fun odun melo le fi wa ninu ise awo tita
2: mo bere awo ni ngba ti mo dele oko o sodun ma ki to bo si business temi
1: okay ma okay odun ma ran kokko e fi
2: ma fa mi e la bi yawo ni yen
1: se toju le
2: a se toju le ngba ti mo di omo ogbon odun
1: yes ma
2: mo be si se awo ibi ti mo kokko ti bere awo bi se di na pe be
1: PZ.
2: Awọn ibo kan na boya boya won iwa wa te iwa. PZ na pe won. Ibe ni mo ti koko bere ise awo. Igba to di ko emi na mo ti pe be omo odun 40. Emi na ho da fun ara mi. Lati gbe ibo.
1: E bere si ni ta yin na wa doga ara yin e bere si ni order lati ilu oyinbo eyin na wa nla won omo se leyin ti won foju si oja ti won
2: ba yin ton ta
1: ton ba yin ton ta bi odun mele le fi se yen
2: ti mo fi
1: se le ranti
2: boya ti mo fi ta wo pa to di pe gbogbo awon ijoba to ti di asiko ti kini ko ti eni asiko ọkùnrin baba Hausa ni o to kọkọ jẹ
1: kẹ
2: Hausa ngba to kan kọkọ tan fogun le tan kọkọ be se leyin ogun en to kọkọ jẹ
1: okay
2: president
1: are
2: sọmọ e Hausa ni
1: be ni ma
2: wa ti mo ko gba gboruko ngba agba ti je
1: e won won yen ti e gbiyanju awon itete ran ti tete so yen ah koda e gbiyanju e gbiyanju e gbiyanju e gbiyanju e gbiyanju
2: asiko ti yen e mo
1: adebi awon opolopo awon omo ti won kose lodo yin tawon na da wa fun rara won
2: ta be ni awon lo ti awon to kose lodo mi tan da wa fun rara won won tun ja sinu owo emi yàtọ̀ sí àwo àwọn ẹlòmíì náà dẹ wọn rí mọ àwo bó ti ṣe wà nìyẹn
1: ogun ọdẹ nílárí pẹ̀lú iṣẹ́ yẹn wọ́n ṣe dáadáa tó túmọ̀ sí pé a tún padà pé ká máa fojú sí nǹkan tó bá ń kọ́ wa kábà lè nílárí ní ọjọ́ iwájú ẹ ṣe má ẹ ṣe mọ́ mi ẹ̀kọ́ ń lọ à ń kẹ́kọ̀ọ́ àwọn aráalé náà mo lérò pé ẹ̀ ń gbọ́ ohun tí màmá wa tòní gan máa wa màmá àjọkẹ́ Thomas tí wọ́n ń kọ́ wa tí wọ́n ń sọ fún àwọn lo ìtàn ìgbésí ayé wọn wá ti kọ́ wa lẹ́kọ̀ọ́ àti kúrò nínú ya ti lọ nínú ìdílé a tún ti lọ nínú iṣẹ́ ọwọ́ wípé ohunkóhun tá a bá ń ṣe ń lé ayé yìí ká mi ládájú pé a ṣe dáadáa torí ẹ̀yìn wá ọ̀la
2: a dẹ̀ fòótọ́ máa kún gbogbo iṣẹ́ tá a bá ń ṣe
1: ṣẹ̀gbọ́n màmá ká máa fòótọ́ kún òtítọ́ ló máa ń gbé ni lékè
2: òtítọ́ ló ń gbórílẹ̀ èdè lékè
1: òtítọ́ ló máa ń gbórílẹ̀ èdè lékè kódà mọ́mí tẹ̀sọ́ nísìnyí gan kódà ó tún mú mi fẹ́ yàbá lọ síbì kan ẹni òótọ́ ló máa ń gbórílẹ̀ èdè lékè ta bá kíyèsí ohun gbogbo tó ń lọ ní òní a rí pé kò rí bẹ́ẹ̀ láyé ìgbà tí yín kò sí bẹ́ẹ̀ láyé ìgbà tí yín àsìkò tí yín kódà ó dàbí kí n sọ pé gbádùn ni.
2: Àsìkò tí wá yẹn bó da ago méjìlá òru tó lórí ìrìn kò sẹ́ni tó máa yẹ̀ wò ago méjìlá òru kò sẹ́ni tó máa ní bolo ká kò sẹ́ni tó máa bí tó máa ṣe kí nìkan ìsinyìí.
1: Kò tiẹ̀ tí ìtàn ago mẹ́sàn-án gan.
2: Kò bọ́ sí.
1: Ọlọ́run á ràn wá lọ́wọ́.
2: Ọlọ́run kó bá túbọ̀ tún gbogbo ẹ̀ ṣe.
1: Kọ́lọ́ bá wa tó orílẹ̀-èdè wa ṣe.
2: Bẹ́ẹ̀ni o.
1: Gbogbo bọ̀ wá dẹ̀rọ̀
2: lágbára ọ̀la. Àmì o Jésù.
1: O gbogbo máa gbà tún ṣe àlàáfíà Ọlọ́run àlàyé àjọba lórílẹ̀-èdè wa. Kódà àsìkò yín yẹn ìgbádùn ni o. Ṣùgbọ́n àyín gan lè mọ̀mọ́ gbà yẹn pé ìgbádùn ni torí dẹ́yọ̀ bá fi wéṣìn ìyá ṣe yàtọ̀ wà gedegbe.
2: Ẹ a mọ̀ yí pé ìgbádùn ni yàtọ̀ sí tìsín tìsín ìgbádùn náà wà ń bẹ̀ o àmọ́ ohun tó wà ń bẹ̀ ó nípọn ni nítorí ayé ìgbà tiwa yẹn tó jẹ́ pé sílẹ̀ méjì àbọ̀ la máa fi síbẹ̀. Yàtọ̀ sí pé sílẹ̀ méjì àbọ̀ sí kò tó ra ta ńlá.
0: Kò tó ra ta.
2: Kò tó ra ìwọ́sà. Yàtọ̀ wà ń bẹ̀. Yàtọ̀ wà ń bẹ̀. Nǹkan tẹ̀mí kan fẹ́ ṣàlàyé ni pé àwọn tó ń ṣèjọba fún wa kán jọ kán bá wa mú gbogbo ẹ̀dẹ̀rọ fún wa.
0: Nǹkan tí mo ti ẹ̀ wòye ni wípé ẹ sọ̀rọ̀ kan nísìnyẹn ní owó tó yẹ pé ẹ fi ń ṣe bẹ̀ǹgbà yẹn tó yẹ pé ẹ fi ń ra ata tẹ máa fi ṣe bẹ̀ǹgbà yẹn kò tó ra ata kékeré kan bóyá rodo kì í ṣe fi ń ra tòmátì tàtà ṣe rodo tẹ́lẹ̀ kò tiẹ̀ tó ra rodo nísìnyí. Ṣùgbọ́n lásìkò yẹn mà owó tí ẹ ń rí nínú ọjà àbí ọjà tẹ̀ ń rà a lè fi wé ti àsìkò yìí náà bákan náà.
2: Mo bá rajà sílẹ̀ mẹ́wàá mo bá máa tà sílẹ̀ mọ́kànlá o ti jèrè sílẹ̀ kan o ti jèrè nìyẹn èrè gan nígbà yẹn èrè ti wọlé ní sílẹ̀ odidi sílẹ̀ kan.
0: Ó dẹ̀ ní nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a máa fi sílẹ̀ kan yẹn ṣe.
2: Sílẹ̀ kan bá ṣe ń di sílẹ̀ mẹ́wàá owó rẹpẹtẹ ti dé fún ẹni yẹn.
0: Ó ga o ìgbà ọjọ́ bí ò réré.
2: Bẹ́ẹ̀ni ìgbà yẹn sílẹ̀ la mọ̀ àìsùnmọ̀ àmọ́ pààrùn dépò a máa mọ thousand dépò a máa mọ million bó la ti ń bo ni kí ni jẹ́ bẹ́ẹ̀.
0: Ọlọ́run a bá wa sọ̀lú dẹ̀rọ̀ ní gbogbo máa padà bọ̀ sípò.
2: Àmì Jésù.
0: Gbogbo máa padà bọ̀ sípò. Kódà mo rí nǹkan téèyàn kan kọ kalẹ̀ wọ́n ní mọ́tò ń gbà yẹn gan-an. Èlò náà ń ta mọ́tò wọ́n yà 1,050 naira àwọn èèyàn kan fi rìsíìtì yẹn sí ẹ̀rọ ayélujára wípé ayé ìgbà kan Pijó 504 1,050 naira ni wọ́n ń tà. Ẹ̀ta bá fi wò sí i wípé ohun gbogbo ló ti di million mẹ̀kúnù ò lè ra mọ́tò àwọn mẹ̀kúnù ò lè wọn ò lè dá mọ́tò rà wípé àti jẹun gan fẹ́ lómi ó nira ohun gbogbo dẹ̀ wá kò rí bí ti àtijọ́ mọ́.
2: Ìgbà ayé kíná ti pè àtẹ̀tún ti ń dàgbà díẹ̀díẹ̀ sí àti ń bímọ tí gbogbo àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ wa títì náà ti ń ṣeré orí títì náà ti ń ṣeré ọmọ wo ló máa ṣeré lórí títì ó lè ṣeré lẹ́gbẹ̀ẹ́ títì dépò máa ṣeré lórí títì.
0: Kò lè ṣeé ṣe láyè sìn yìí láyè sìn yìí.
2: Bí nǹkan jábọ́ sínú kọ́tà ọmọ wa máa bo wọ́n máa gbọ̀n báyọ̀ máa jẹ́ ni kò dẹ̀ ṣe nǹkan kan fún wọn. Ìgbà tó jẹ́ pé kọ́tà pápá ó ti gbẹ háwáú níṣẹ́ náà fìgbà lẹ́ ń gba ṣé dì pẹ̀lú olí.
0: O tó lé àmàmá kódà àwọn nǹkan tẹ̀ ń bá wa sọ yóò ṣí wa létí gan ọ̀rọ̀ ìṣítí ni ó sì ń kọ́ wa náà láti ronú jinlẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ gan-an kí dẹ̀ ìdáná àtúnṣe tá a lè ṣe tó gbogbo máa fi padà bọ̀ sípò fún wa.
2: Bó tiẹ̀ jẹ́ pé a lè sọ pé kò lè dàbí ta kò lè dàbí bó ti ṣe wà tẹ́lẹ̀ o àmọ́ kó máa dá síwájú kì í ṣe pé kò dá rárá.
0: Káàtúnṣe máa wà ló ṣe pàtàkì.
2: Bẹ́ẹ̀ni
0: ìṣe kékeré gbogbo ẹ̀kọ́ wa dúró sójú kan. Bẹ́ẹ̀ ṣe kúkú sọ yìí àwọn ìjọba náà ń gbọ́ Ọlọ́run á dẹ̀ ràn wọ́n lọ́wọ́ láti wo ohun tí wọ́n lè ṣe láti jẹ́ kí ohun gbogbo kó gúnrégé kí ìyípadà wà kó ba lè mú àtúnṣe wá sí orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ohun tá à ń gbogbo apáta là ń pòǹgbẹ fún láti dájú pé ohun gbogbo padà sí
2: kò. Onìyẹn sì ìlú òyìnbó irú Amẹ́ríkà yẹn Amẹ́ríkà tó jẹ́ pé ìtì ẹ̀ bóyá ìtì ìlú tó tún tóbi tí bíi ti ẹ̀.
0: Ti Amẹ́ríkà. Bẹ́ẹ̀ ni mà.
2: Síbẹ̀ náà bó bá rí ibi tó ń fi pápá wọ́n ní oko àwọn ìjọba wọ́n ní oko rẹpẹ̀ tó jẹ́ pé injìnì bó pé injìnì tó máa gbin eléyìí tó máa gbin eléyìí. Wọ́n dẹ̀ máa mú àwọn èèyàn tó máa mú fún pẹ̀lú jìnì yẹn tó máa tẹ̀lé jìnì. Wọ́n dẹ̀ tó kọ́ gbogbo ilé tó jẹ́ pé wọ́n ti ń kó àwọn nǹkan oúnjẹ yẹn sí kódà oṣù méjì a kò ní bàjẹ́.
0: Ọ̀rọ̀ tẹ́ sọ nísìnyí ẹ rántí nǹkan torí pé nísìnyí ẹ rí pé oúnjẹ tẹ́ máa ń jẹ lásìkò yẹn kò sí pé wọ́n fi fertilizer gbìn ogbo ẹ̀ lo fresh tó yẹ pé
1: bọ́n ṣe ń gbìn lọ́nà tó yẹ ni ṣùgbọ́n ní ìsìn gbogbo nǹkan tán fi ń gbin àwọn ohun ọ̀gbìn wa òun ló jẹ́ kó máa rí bẹ́ẹ̀ yẹn gbogbo ohun tá ń jẹ yìí gan kí lẹ rò pé ẹ lè fi wé nǹkan tẹ jẹ lásìkò tí yín gbà tẹyìn tí ìjọdọ ṣé kò sí yàtọ ńbẹ.
2: Ó yà jọra pápá ó kúrò lọ́tọ̀ ó ya ìjọra bí nǹkan tẹyàn bá ti fi òtítọ́ ń ṣe ó máa dà ní ó máa gúrégé ní kí náà ti ṣe ń pè ó máa gbin nǹkan ó máa fi nǹkan kan rá ní ara ó máa fi nǹkan kan ṣe kíní ìyẹn kọ́ náà pè lọ nǹkan ọ̀gbìn ìyẹn kọ́ náà pè ní nǹkan ọ̀gbìn bí wọn bá máa gbin nǹkan ọ̀gbìn yẹpẹ ibi tó ti máa lọgbọ yẹpẹ ọtọ àbí òyẹ ilẹ̀ ìdú tó dá ló máa lọgbọ bó bá dẹ̀ tó ti wá kòtò tó máa fi gbin kíní yẹn ti wà tí kọ́kọ́ fi kíní yẹpẹ yẹn tẹ́lẹ̀ náà wàá bomi tó máa wàá bomi sí wàá bo àwọn mi sí kò tó ṣẹ̀ṣẹ̀ wàá gbé kíní yẹn pẹ̀lú kíní ṣakaṣaka ìdí ẹ̀ tó máa gbé síbẹ̀ kò tí ń gbé sí ló tún rọ irú ẹ̀pẹ̀ yẹn náà ló máa tún fi ṣe lẹ́gbẹ̀gbẹ̀.
1: Grandma tún ti mú wa lọ sí ibi ọ̀nà àgbẹ̀ fáwọn àgbẹ̀ wa tòní ẹ wo ọ̀nà téèyàn lè gbà gbin nǹkan tó máa fi wù dáadáa tó máa fi yọ dáadáa.
2: Kì í ṣe gbódìgbà tá a bá lọ kíní kan fi pa kíní kan a fi nígbà téèyàn bá jẹ yẹn pàápàá náà ó lè tún mú yọnu bá ara àbẹ́ẹ̀mọ̀.
1: Bẹ́ẹ̀ni màá grandma ṣe ṣàgbẹ̀ díẹ̀ kékeré ni mo ní ìrúlẹ̀ pé mọ̀ nípa iṣẹ́ àgbẹ̀
2: ṣe ọṣẹ àgbẹ̀ díẹ̀ nígbà tẹ wà ní kékeré ṣẹ́fi lóye ẹ̀. Àmọ́ mo máa ń rí ní ọ̀dọ̀ àwọn òbí mi nígbà yẹn.
1: Àgbẹ̀ ni wọ́n.
2: Àgbẹ̀ kọ́ ṣe àwọn tó wà lágbègbè wọn wọ́n pọ̀ ní láwọn tó ṣe nǹkan ọ̀gbìn.
1: Torí ìwọ̀nba ìtẹ́ra ṣàlàyé gan mo gbàgbọ́ páwọn àgbẹ̀ àwọn olùgbọ́ wa tán jágbẹ̀ wọ́n tún ti kẹ́kọ̀ọ́ kan lára bẹ́ẹ̀ ṣe rọra ṣàlàyé nípa bọ́ ṣe lè gbin nǹkan tó máa yọ dáadáa tí èso bẹ́ẹ̀ máa tóbi dáadáa.
2: Bẹ́ẹ̀ni kan míì sìn wọ́n bá ti fi nǹkan ẹ̀mí pa tán ti da agbá kan sí tán ti da owó kan sí a tún kẹ́yìn ẹyin ẹyẹ ẹdìyẹ wọn tún dà sí a tún mú kíní tán fi fọnu bí ìfọnu ní òbí fọnu kọ́ a tún fún sí a tún ṣe eléyìí sí ó bá máa fi tó bí oṣù mẹ́ta oṣù mẹ́fà kò ní dájú lọ gbogbo kíní tó máa ti sún sí.
1: A ti ṣe jáde tí ò gbó.
2: Ọlọ́run kò ṣàánú wa ó gbé ìtàǹfọwọ́ ara wa fà pápá òun ló pọ̀ jù bẹ́ẹ̀ owó yìí náà ni àbí.
1: Bẹ́ẹ̀ni ma
2: owó
1: iṣẹ́ ni owó ni gbogbo wa ń lépa
2: ọlọ́run kò ṣàánú wa.
1: Àmì ẹ̀rà mà ẹ pẹ̀lẹ́ mà ẹ ṣe mà àwọn olùgbọ́ wa ń lé gbogbo mélòó pẹ̀ ń gbádùn màmá àjọkẹ́ thomas tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ kódà wọ́n tún ti mú wa lọ sínú iṣẹ́ àgbẹ̀ báwọn àgbẹ̀ wa báwa ta fẹ́ gbọmi iṣẹ́ àgbẹ̀ nínú ilé àwọn yẹ̀pẹ̀ ta nílò láti lò tí ohun gbogbo máa fi wù dáadáa kódà mi mọ̀ pé grandma sì lè rántí at the age of 95 years kí wọ́n tún rántí àwọn iṣẹ́ àgbẹ̀ ní ṣíṣe ẹni pé orí ọ̀fẹ́ ni orí ọ̀fẹ́ ọlọ́run á máa tó fún yín agbára ọlọ́run ọlọ́run àtúbọ̀ dín ún fún wa oúnjẹ ọmọ ẹ kò ní kan lẹ́nu yín agbára ọlọ́run àlàyé ẹ pẹ̀lẹ́ mà
2: ẹ ṣe mà
1: àmì mà ẹ̀ra mà. Ibi àgbẹ̀ yìí ló wá fẹ́ mú mi lọ wẹ́rẹ́wẹ́ wípé oúnjẹ wo lẹ fẹ́ràn láti máa jẹ oúnjẹ wo lẹ fẹ́ràn jù.
2: Nísìnyí o ìgbà tí mo wà ní kódà ìgbà tí mo wà ní bíi 40-50 mo fẹ́ràn ẹ̀bà.
1: Ẹ̀bà.
2: Mo jẹ pásánù ẹ̀bà.
1: Ẹ̀bà tọbẹ̀ wo.
2: Àti ọbẹ̀ ẹ̀gúsí. Lẹ́yìn ọbẹ̀ ẹ̀gúsí kí n dẹ̀ ṣe ọbẹ̀ gúre.
1: Gúre wọ́rọ́wọ́.
2: Wọ́rọ́wọ́. Àmọ́ sìn fún orò kan bẹ́ẹ̀ yẹn mi lè jẹ mọ́ kí n mu tíì nígbà jẹ wọ́n kọ́ kókó kàrótù fún mi kí n jẹ búrẹ́dì díẹ̀ bó bá dẹ̀ di alẹ́ àmọ̀là kékeré tó ti rọ̀ dáadáa ó tán mo ti bẹ̀rẹ̀ yẹn láti bíi 60 ni bí irú ẹ̀yà ọmọ mi ni mo ti bẹ̀rẹ̀.
0: oju yin don oda mo se awon oju awon ni grandma re wa pupo iwa yen si wa nbe ewa yen si wa nbe o ah oju yin don mo se awon pe ah oluwa sari je ke mi na gba ro ke ke mi na ri ro re
2: o jesus o jesus
0: re ya yi ti ti dojo ogbo
2: lagba ro wa ro
0: amima amima Frances Amavi
2: Amafi
0: beni ma Frances Amavi ah, you know we do. We egba wa la lejo le ni pe ka ka wa kiyin. A de ri eko, eh? Eko yi eko wura ni to ye pe ko se fowo ra, ko de se fowo ro seyin. Eko lo ni runo. Ka ma ni ngba ta won si wa lojo eba ni.
2: Eba.
0: Se tutu abi gbona?
2: Eh?
0: Se tutu abi gbona?
2: Ah, bo ba je tutu. O lo
0: ni de ni.
2: O tun je gbona. O lo ni gba gba yen o, egbe o ko rara o.
0: Igba ye.
2: Amo sin.
0: Igba, sugbon je won gan ni o je lu yin gangan.
2: O je lu
0: ni de ni ma.
2: Eba na ni.
0: Eba na lo je odo yin. Eh, o je lu. O je ye
2: ni. Ijebu meko ni agbowa.
0: Eba na ma nje nbe.
2: Eba eba. O je ma nje. Amola komo se tin lo tan.
0: Ije mo pe gure te rora menu ba yen. Nisin yo ti dowo. Lasiko en de kere ko soko te de to je pe eni ri gure to wu fun ara re.
2: Koda bo ba ba ba kai en kule bi to tan se kini si. Gure ogun nbe.
0: Ah eh, lasiko yen.
2: Ni pe yen.
0: Te ma se te ma ma ja te ma ma se. Sugbon nisin mami o mo ti dowo.
2: Ko kini e o ba tun so tun.
0: Koda won tun se kekeke ni won ti e wo ni mo pe bo ma ti e ma pa pe ko ti e po. Iro o ti di gold.
2: Gbogbo nkan te ni gbogbo yije bayi. Alubosa ti oju yi lo 500 naira. Eh? Emi.
0: Olorun wa ba wa dagba pada.
2: Ami o.
0: Orilede Nigeria a korin tutu.
2: Ami o Jesus.
0: Itan tutu la ma pa nipa orilede yi. Agbara Olorun itan rere. Itan rere. Agbara Olorun.
2: Ah, Olorun lo dun mari aba tun lu ilu ti wa yi loruko Jesus gbogbo ilu na ni o mo gbadura fun. Olorun ba satunse sibe.
0: Eh, jama tun fe gbadun yi nipa ti ore ofe t'Olorun fun yi lati di ojo ne to a ri pe awon dokita ma so pe ti o ba se lu re lati kekere lo tun ma ranyan lowo lati je ki agbasiko agba eyan ki o tun ko tun kurege ko tun da ki le so fun wa nipa irin ajo yen lodo ti ni ma
2: seri pe agba agba ko ko boju mu a je pe oluwe oluwe duro o duro ni ite lorun to lorun pe pe lorun olodumare oba ko ni mo se ko sa ma ko hun mo se olohun ko ko wa mo se o ki eyan ti lodo ke yan ma ko ma ma sele sele sele gbogbo gbogbo janwe to to ti koja lori oluwe yen ka ka kiri yen o mo ru ise to ti wa lara won eh iyan pelu gbogbo nkan to wiki awa agbasi agbasi emi bayi to ba ti ri gbogbo ju e mo ma won jo run omode papa to ba ri baya
0: baba
2: ajijupo ni omode oni le je ko gbe hun
0: Olorun a ma ran wa lowo
2: ami Jesus
0: Olorun a ran wa lowo
2: ami
0: Olorun a je ki agba wa ko dale
2: ami Jesus
0: agbara Olorun agbara agba wa dale agbara Olorun Olorun a tubo ma ran wa lowo lati gbegbe aye to da gege bi odo ki agba wa ba le dale
2: beni
0: lati gbegbe aye to da gege bi odo ka ma wu ka ma se ase ma se
2: beni
0: ka ma wu wa ti o da
2: beti o be o wa be
0: ka ma jeun to da
2: ka ma jeun to da
0: ka ma
2: ka ma
0: ka ma gbegbe aye igbe aye ife ku fe Mhm. Kiyan ma gbegbe aye wa bi Olorun. Aha. E ma gbegbe aye wa bi Olorun to de ni beru Olorun daju daju agbara e ma.
2: Abo ma da.
0: Bo wa ile wa fe mu mi bere bere kan mu mi. Eh bawo ni igbe aye temi yin se ri? Se church wo le nlo?
2: Se church.
0: Bawo le se gbegbe aye yin ni ipa temi?
2: Se church.
0: Eh.
2: Ah. Onsi church ti mo nlo Leko. O yi wa ni tosi. Wọ́n pe bẹ̀ ni ẹran wa lẹ́kọ̀ọ́.
0: Ok ma.
2: Kò jìnnà sígà ọba. Ṣọ́ọ̀ṣì náà yìí wà bẹ́ẹ̀ dì sí.
0: Kí lorúkọ ṣọ́ọ̀ṣì?
2: Baptist Church.
0: Ok ma.
2: Baptist Church. Nígbà tí mo tẹ́ láti kú tí ọkọ mi ti ṣaláìsì. Ami Jesu. So that ti di pe ati kuro nbe bo si ohun na nile kakakiri o ta ti bo si le emi na ti se temi.

0: o lo se da ke yan tun awon omo e ni lana ti olorun e ba tun omo ni lana ti olorun e ma ba nbe tori won leyin wa lawon ma toju yin o nje omo le nje ise te ti se le egun ti te se le owo le nje
1: yin
0: e de je pepepepe
1: ni omo
0: ni ko ni ko
1: ya da ya da lo ko jesu
0: amen amen ma te wa ni baptist church yen ni ajora je ise wo gangan ni e di mu ninu ise olorun te nse egbe wo le wa
1: ase ma je ntan e o miss nu egbe kankan ka lo si church ka pada wa ni mo le mi se o ida mewa mi o fi jafara o
0: e fi sere rara
1: mi fi sere o amo won to ku yen mi tori ko ise temi o ko gbagbe ko gba ye ko faye le fi yen àmọ kẹka wọn máa dá nǹkan kan ní ṣọọṣì o
0: tèmi rí sílẹ
1: wọn máa ṣe lérè ṣọọṣì
0: o. Ara ẹ náà ni ara ìfojúsùn nìyẹn ara ìfojúsùn láti rí dájú pé ẹ ń ṣe fún iṣẹ ọlọrun ẹ rí dájú pé ẹ náà náwó sínú iṣẹ ọlọrun fún ìdàgbàsókè ìjọ. Ìgbà tẹwa kúrò gan tẹwa kúrò ní ìjọra ní Èkó ibo ṣé baptist náà lè ṣe ń tẹ̀síwájú láti máa lọ bí tẹwa.
1: Ṣọ́ọ̀ṣì táwọn ọmọ mi lọ
0: gbàgbà
1: dẹ̀ ti dé ṣọ́ọ̀ṣì táwọn ọmọ mi lọ mo ti ń bá wọn lọ nígbà tí mo yìí wà níbi 70 nkankan àmọ́ gbà tí mo ti ń lọ bí 80 yẹn o ti ń jó
0: ara ti ń kọ́ máa rìn jù
1: àmọ́ gbogbo ìdá mẹ́wàá yẹn títí di ibi tí ń sọ̀rọ̀ yìí o.
0: Ẹ fi ṣeré.
1: Ẹ
0: pa òfin Ọlọ́run mọ́ nípa sísan ìdá mẹ́wàá. Ó dẹ̀ ṣe pàtàkì. Ẹyin náà dẹ̀ ń rere bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọlọ́run bù fún àwọn ọmọ yín.
1: Bẹ́ẹ̀ni o wà bẹ́ẹ̀ lọ àkábíyèsí olúwa mi ó máa
0: ṣe ọ́. Wọ́n ṣàṣeyọrí. Wọ́n ní ìtẹ̀síwájú nínú iṣẹ́ ọwọ́ wọn.
1: Bẹ́ẹ̀ni o. Gbogbo ọmọ tó wà ní òyìnbó gbogbo wọn ṣe dáadáa.
0: Àmì àmì.
1: Pẹ̀lú dọ́kítọ̀ ṣe dọ́kítọ̀. Pẹ̀lú nọ́ọ̀sì ṣe nọ́ọ̀sì.
0: Olúwa ṣe o. Ìròyìn ayọ̀ lẹ máa ma gbọ́ nípa gbogbo
1: wọn lórúkọ Jésù. Àgbọ̀gbọ̀ lórúkọ Jésù ìrẹ náà dẹ̀ máa kárí wọn.
0: Àmì ma àmì ma àmì Jésù àmì. Ẹ ṣe gàmá ẹ ṣe ma. À ń gbádùn yo. Ó dàbí pé kí n má fi ilẹ̀ ni. Ṣùgbọ́n mo wò pé bóyá kẹ́ ẹ sinmi díẹ̀. Ṣùgbọ́n ó dàbí pé ìtara yẹn wà ń bẹ pé ẹjẹ mọ tẹ̀síwájú. Orí mo gbàgbọ́ pé àwọn ìbéèrè yìí gan tún jẹ́ kẹ́ máa rántí àwọn tó ti ṣẹlẹ̀
1: lẹ́yìn
0: àtijọ́ pé ìgbà ò lọ bí òrere
1: àsìkò
0: yìí mo tún lórí ọ̀fẹ́ àti rántí ohun tó ṣẹlẹ̀ káwọn ọmọ ọ̀sìn kan tún fi kẹ́kọ̀ọ́
1: bẹ́ẹ̀ni o
0: kí wọ́n tún fi kẹ́kọ̀ọ́ náà ni kan tún fi kẹ́kọ̀ọ́ náà ni. Ẹ
1: ṣe gan ni.
0: Ẹ bá wa dáhùn àbí tẹ bá wà nu yàrá àbí tẹ wà níbi kankan nulé kí ni tẹ máa ń fẹ́ràn láti máa ṣe.
1: Tí bá dá wa.
0: Kí ló tẹ fẹ́ràn láti máa ṣe.
1: Bí ìdẹ̀lẹ̀ ṣe yẹn mọ́ sí i.
0: Kí lẹ máa ń ṣe tẹ́lẹ̀.
1: Ní tẹ́lẹ̀ tí bá ti ṣe iṣẹ́ kí máa kí mọ́ nǹkan dáná fìlà ni o.
0: Gbogbo ẹ̀ ẹ máa ń hun fìlà.
1: Gbogbo oríṣiríṣi bẹ́ẹ̀ yìí. Àbí fáǹsì àmọ́ sí mi.
0: Ṣùgbọ́n gbogbo àwọn ìtẹ́ ti ṣe tẹ́lẹ̀ náà tẹ bá ti ẹ̀ rí wọn gan inú yá máa dùn pé èmi náà ni mo dẹ̀ ohun fìlà yìí o èmi ni mo ohun sweater yìí o èmi ni mo ohun table cloth yìí o nǹkan tó dẹ̀ dà ní iṣẹ́ tó dà ní iṣẹ́ tó dà ní. Iṣẹ́ òwò yín yẹn ìjẹ́ kankan náà àwọn ọmọ yín fojú sí ṣé ìkankan ni wọ́n nífẹ̀ẹ́ sí.
1: Gbogbo wọn pátá kò sí kan tó fojú sí ju ìwé ìkéyókè tó ṣe nọ́ọ̀sì tó ṣe dọ́kítọ̀ tó ṣe ẹgbá tó ṣàwò tán gbogbo ìtàn dẹ̀ fọwọ́ sí tán ṣe fún tán lọ tọ́lọ́hún sọ tó fi wọ́n sí lọ gbogbo wọn ló wọ́n rí kinní sí.
0: Mo ti ẹ̀ rí nǹkan dìmú bẹ́ẹ̀ pé ẹ rí dájú pé ẹ̀kọ́ tẹ̀yìn ò kà yẹn iléèwé tẹ̀yìn ò lọ yẹn rí dájú pé gbogbo àwọn ọmọ yín pátá ló lọ pátá ẹ̀kọ́ míì tún nìyẹn o wípé bẹ́ẹ̀ yín ò bá ti ẹ̀yìn àgbà òsìn dẹ̀ bá ti ẹ̀ lórí ọ̀fẹ́ àti lọ iléèwé nígbà tí ẹ rí dájú pé gbogbo àwọn ọmọ yín pátá wọ́n rí dájú pé wọ́n la iléèwé kọjá wọ́n kọ́ ẹ̀kọ́ tó yè kóró
1: káwọn
0: náà jáde kí wọ́n yàn kí wọ́n yanjú fún orílẹ̀-èdè fún àwùjọ. Àmọ́ ẹ kúṣẹ́ mà ẹ kúṣẹ́ gbàmà ẹ kúṣẹ́ gbàmà ẹ kúṣẹ́.

0: ra kini ohun te woye nisin te fe fi ko awa omo sin lo gbon olorun a fi nkan sin lo ko pe ah awon omo sin o ye kan ko awon pe ko yi kini kan te woye gege bi ojo ri pe ah e je ki je kan omo sin ki won mo kini awon to loye awon kan te woye bi pe e fe fi ko awon omo sin lo gbon e fe fi ko won leko ese kon fi mo pun mo ninu irin ajo aye won ko ba le gurege
1: ba le gurege yo kon to wa nbe ni oko to wa nbe ti asiko bayi wa fa won mo si ni tojo ori won bayi ti koja 50 so ni
0: yes ma
1: o de wo ni fun ati je ati mu yi na ni le ni nkan ti le ko temi kan ri to se kini be ni ya mo gugu e lo de ti di ode sin yi ni ti e mo nkan ti mo le fi we mo bo mo wo dani pe o fe fi sowo papa bo ba mura re fauli gbogbo si enji to mu dani na ma lo ma o ma o ma po ra bi so ni bo ba mura re nsin nkan ti mo le be awon omo ode si ni pe gbogbo igbese won kan ba gbe ti won ba ti fi otito kan ti fi kun gbogbo ihuwasi won gbogbo bi nkan yen ti se le soro to fun won o ma tun dero pada ni yen to ti to ba ti wa nbe ni o sẹmọ ipo titọ yi pe o poriṣiriṣi
0: bẹẹ ni ma
1: otitọ níbi nkan tó ń tà ní kíná ti ń pè kíní yìí mọ ń ta ni o kó tún máa fèrú sí ohun tó ń tà yẹn kó máa tún fèrú sí sẹmọ yi pe gbogbo agbára nkan tó ń tà yẹn o tún mu dínkù ni
0: bẹẹ ni o tọlẹ sọ ma
1: o agbara nkan to n ta yen dinku ni ko ti feru kun yen
0: eyan ba n feru taja
1: bẹẹni gbogbo agbara yen dinku gbogbo agbara yen wakẹ ade ma se igbeboya ohun eru to fi kun yen igbega ma wa iropo o n jo n sale ni o
0: o n jo n sale ni
1: amo to ba ti fi otito kun o ti o bo ti le ko le koko to o ma tun dero petepete
0: bo ti le wu ko le koko to
1: beni
0: o ma dero bi o ba ni suru to fo ti to lo
1: ko to wa nbe ni
0: e se ma awon to gbo wa nile na mo gbagbo wi pe gbogbo pata o ni won di oro yi bu pe otito se pataki ninu ise owo wa ninu ile idile wa gan
1: ninu ile ta n gbe papo oko ta n fe gbogbo aya ta ni ka sa ma gbogbo nkan ta ba n se laye yi ka ma fo otito si
0: ka ma fo otito se
1: bẹẹni ko la je bẹẹni bẹẹkọ ko ma je
0: bẹẹkọ tába dẹ̀ ń ṣe léyìí a rí pé gbogbo yóò máa bọ̀ sánpò fún wa bó ṣe yẹ kó rí
1: bó ti ṣe máa yẹ bó ti ṣe máa rí ló ṣe máa rí nígbà tó bá ti fi dúdú pé funfun tó fi funfun pé dúdú bó ti lè kó lé koko tó ó máa dẹ̀rọ ni á dẹ̀rọ ni lọ́kọ nínú iná ni lọkọ nínú iná ti tó ti fèrú ẹyin àgàbà gébé bá mi ṣẹlẹ́yìn fún mi ṣe tó ń sùn tí ó ti fi yẹn sí ó máa tún padà dẹrọ ni ó máa tún dọ̀gá ni pẹ̀lú ẹ̀ wàá tún dọ̀gá ni wọ́n máa pè tó máa di senior.
0: lẹ́yìn ọba fò títọ́ ṣe àtìkà ọ̀rọ̀ lélẹ́yìí o ọ̀rọ̀ ọlọ́gbọ́n lélẹ́yìí o ẹ̀yin olùkọ́ wa nílé ọ̀rọ̀ là ń gbọ́ látẹnu màmá wa ká fò títọ́ ṣe ohun
1: gbogbo
0: òtítọ́ ló gbórílẹ̀-èdè lékè ká mọ̀ wá ara wa.
1: nílé ni lóko ni ilé ọkọ fífẹ́ ni aya nílé ni ṣáfò títọ́ sí òtítọ́ ni o òtítọ́ ló gbé ní lékè
0: àwọn ọmọ òsìn náà kan fò títọ́ ṣe ohun gbogbo kólílẹ̀-èdè wa náà kan fò títọ́ ṣe ohun gbogbo àwọn adarí wa pàtàkì.
1: Àwọn adarí wa pàápàá ló pọ̀ jù ó. Adarí wa ló pọ̀ jù. Àánú wọn ṣe ní tèmi ṣọlọ́. Wọ́n yìí máa sọ pé bílíọ̀nù bílíọ̀nù bílíọ̀nù sílíọ̀nù. Kò burú. Bàtà báyìí wà ń bẹ̀ náà ni là ń gbọ́ sílíọ̀nù sílíọ̀nù. Ṣé ìbá sí bẹ̀ mọ́? Sílíọ̀nù máa parẹ́.
0: Gírámà òótọ́ lẹ sọ o. Òótọ́ ni. Àwọn àbẹ̀ là ń pe mílíọ̀nù mílíọ̀nù mílíọ̀nù. Bólúwo ò bá sí ń bẹ̀
1: kọ́.
0: Ló bá tán. Ẹ̀kọ́ lálelé yìí o fún gbogbo apáta. Ló bá tán.
1: Ló tán.
0: Níwọ̀n ìgbà tá a wá sí wà láyé ńkọ́ ká ṣe ohun tó yẹ ká ṣe ká fò títọ́ kún ìrìn àjò ayé wa. Tó ọ̀rọ̀ la gbọ́ lẹ́ni látẹnu àlejò pàtàkì pàtàkì àlejò ńlá ni mo gbà ó kọ́nú àwọn àgbà láwùjọ tí wọ́n ti gbélé ayé ṣohun rere tí wọ́n ti gbélé ayé tó àwọn ọmọ nílànà ti ọlọ́run ní ọ̀nà tó yé koro tí gbogbo wọn ti yàn tí wọ́n ti yanjú lónìí. Ẹ̀kọ́ kí síbẹ̀ nínú àgbàlódé tòní ọ̀rọ̀ láti gbọ́ lẹ́tọ̀ọ́ màmá wa mọ màmá àjọkẹ́ Thomas tí wọ́n jẹ́ ẹni ọdún 95 years old. Síbẹ̀ náà ara wọn sì gún régé egungun wọn le síbẹ̀ ojú wọn sì rẹwà ẹwà Jésù yẹn ó sì wà ń bẹ̀ wọn ohun ẹnu wọn gan ṣe gbogbo apáta bá ṣe ń gbọ́ kí lẹ rí sí ẹni pé ohun ẹnu wọn gan sì já fáfá dáadáa tí wọn sì sọrọ bá wa sọ̀rọ̀ dáadáa tí wọ́n tún rántí kódà mo gbóṣùbà fún màmá wọn tún rántí àwọn ohun tó ṣẹlẹ̀ bí mo ṣe béèrè àwọn béèrè gan tí mi tiẹ̀ lérò pé wọ́n lè rántí wọ́n tún rántí lára ẹ̀ wọ́n tún sọ fún wa ìrì àjò ayé wọn gan ó tún jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa pátá àrí pé màmá wọ́n fojú síṣẹ́ ojú tó ìbọn dẹ̀ ṣe fojú síṣẹ́ ó ràn wọ́n lọ́wọ́ nínú ìrìn àjò wọn pàápàá nígbà tí wọ́n tún lọ́kọ tán ní ìdílé tiwọn wọ́n ṣe tọ́jú ọkọ wọ́n ṣe tọ́jú ọmọ wọ́n jẹ́ kó yíwa ojúṣe mẹ́ta la ní gẹ́gẹ́ bí ìyá nǹkan kò sì gbọdọ̀ mẹ́hẹ nínú ìtọ́jú ọmọ nínú ìtọ́jú ọkọ àti nínú iṣẹ́ ọwọ́ tiwa gan iṣẹ́ tá ń ṣe bóyá ṣe ọwọ́ ni àbá ń lọ bí iṣẹ́ ìjọba ni èyíkéyìí tá a bá ń ṣe kó má pa èkan lára kí gbogbo ẹ máa lọ ní wọ́ọ́rọ́wọ́ kí gbogbo máa lọ bó ṣe yẹ kó lọ. Wọ́n tún kọ́ wa nípa ti iṣẹ́ àgbẹ̀. Màmá gbìyànjú gbogbo gba orí ọ̀fẹ́ látọ̀dọ̀ wọn lónìí torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ gan lèmi ti kọ́ bí mi náà ṣe mọ̀ pé ẹ̀yin náà tẹ̀wà ńlé ẹ ti rí oríṣiríṣi ẹ̀kọ́ kọ́ láti ọ̀dọ̀ màmá. Ẹ ṣe màmá ẹ ṣe grandma ẹ ṣe màá àjíǹde a máa jẹ́ fún yín o kò ní rẹ̀yìn lágbára ọlọ́run egungun yẹn tún máa lé sí a máa lé sí ẹni fàìsàn ló gbà
1: ó
0: lágbára ọlọ́run àlàyé.
1: Ẹ̀yin náà dàgbà fún wa àgbàdùn ayọ̀ àgbàláfíà
0: lọ́wọ́
1: àtọ́ ọmọ sí fún
0: mi. Oúnjẹ ọmọ tẹ́ jẹ́ jẹ́ pẹ́ ẹ̀yin lẹ ṣẹ́gun sí ẹ̀yin náà lẹ́dẹ̀ẹ́ jẹ̀gún sí yẹn ẹnikẹ́ni kò ní bá yín pín ń bẹ̀ ẹ pẹ̀lẹ́ máa ẹ ṣe máa ní ìṣẹ́jú kan gẹ́gẹ́ bí àgbà àgbà òní tán lónílẹ̀ ojúwe ẹ̀yin àgbà wa mo fẹ́ kẹ́ súre fún àwọn ọmọ wa òní kẹ́ gbàdúrà fáwọn òbí náà bákan náà àti pàápàá jùlọ orílẹ̀-èdè wa.
1: Adúpẹ́ fọlọ́run ọlọ́run bàbá wa ọba tó ní ohun gbogbo tó ń ṣohun gbogbo. Àdúrà mi ni àkọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn ọmọ gbogbo àwọn ọmọ tá a bí àtàwọn ọmọ ọlọ́run olódùmarè kó ṣàánú
0: ohun
1: tá à ń fẹ́ kán jẹ́ sí dáadáa kọ́lọ́run fún wọn ṣe gbogbo ohun tí ó wà lóde ìsìn ní ìhùwàsí àwọn ọmọ lọ́kùnrin lóbìnrin wọn tó ń ṣe lóde ìsìn bàbá mi tó kù díẹ̀ káàtó ọlọ́run olódùmarè bàbá mi ló nàtúnṣe o kọlọ́run olódùmarè kó jọ ọ̀nú àánú ẹ̀ kó bá a ṣàtúnṣe lọ́rọ̀ àwọn ọmọ náà fún wa àtúnṣe ìyípadà ìgbọràn rere àtúnṣe ìdùnnú ayọ̀ àtúnṣe ìmáa lọ síwájú fún ti rere ni o àtúnṣe ìmáa fi gbogbo nǹkan ma nínú tó ń ṣe báyìí kí gbogbo títọ́ máa gún wà lórí ẹ̀ báyìí kọ́lọ́run máa fi àtúnṣe kó máa fi ṣàdé gbogbo nǹkan tó bá ń ṣe fún wọn. awa ta jobi na oluwa lodumare koko wa mo se
0: amen
1: ba ti se mama to won sona to ma je ire fun won ti oni je ti da won fun won olohun lodumare ko ma fun aleko na ni o
0: amen
1: ko ma je ka siwa fun pela won mo na
0: amen
1: ka ma si won to o ka ma si won dari o
0: amen
1: ti gbogbo won jo mo omo ile eleye fun ati ti dojo ogbo wa
0: amen
1: Yoruko Jesu Oluwa wa.
0: Amen. Amen. Yoruko Jesu. Eshe mama, eshe grandma, eshe amari yin ba o. Eshe odabo.

ọ̀rọ̀ ìṣítítún ti jáde sí wa lónìí láti lè gbé ìgbé ayé tí ó yè kooro àti ìgbé ayé ìrọ̀rùn. Ẹ̀yin olólùfẹ́ wa, níbí la ó fi àdàgbà ètò rọ̀ lónìí. Mo lérò wípé a ti rí ẹ̀kọ́ kan tàbí méjì gbámú fún àfikún ìmọ̀ lórí ètò àgbàlódé lónìí látẹnu màmá wa Madam Ajoke Thomas, tí wọ́n jẹ́ ẹni ọdún 95 èyí nẹ̀ 95 years old. Yálà nínú ìrìn àjò ayé wọn ni, lórí ìdílé ni, ìjáfáfá lẹ́nu iṣẹ́ la fẹ́ sọ ni, tàbí ọ̀nà tí a lè gbà gbé ìgbé ayé tí ó yè kooro láwùjọ. Ẹ̀yin ọ̀dọ́, ọ̀rọ̀ ọlọgbọ́n ti jáde sí wa o láti kó ẹ̀kọ́ ká má ṣe yọ̀lẹ. Mo gbà ládùúrà wípé Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́ láti máa ṣe àmúlò àwọn ẹ̀kọ́ wúrà yìí lọ́nà tó yẹ. Kò ní jù báyìí lọ lórí ètò àgbàlódé tòní. Ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Tẹ́ ẹ bá ní àgbàlagbà tó súnmọ́ yín, bóyá màmá yín ni tàbí bàbá yín, tí ẹ gbàgbọ́ wípé a lè rí ọgbọ́n kan tàbí méjì kọ́ láti ọ̀dọ̀ wọn, ẹ lè pè wá láago tàbí àtẹ̀jíṣẹ́ lórí nọ́mbà yìí 08026382690. Lẹ́ẹ̀kan sí o 08026382690. Ẹ tún lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo at World Radio 893. Lójú òpó ayélujára ti ìbádọ́rẹ̀ èyí ni Facebook at World Radio 893 FM fan page. Lójú òpó ìkànnì tàgbáyé www.worldradio893.com. Orúkọ tèmi ni Frances Amavi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa o, a ò nípàdé ayọ̀ lágbára Ọlọ́run, ó dàbọ̀.

Ekale, iroyin le wa lo nde se ti gboyin lati ikani Wells Radio 89.3 FM. Ikani kanga gbomagbe ti o kale si opopona Alaafin Avenue Loluyole Estate ni Ilu Ibadan. Mo dupe Olasan ni oniroyin yi. Saju e gbo awon koko to wa ninu iroyin na. Ijọba apapọ ti yan igbimọ alaṣẹ tuntun fun Ajọ Bank of Agriculture. Àjọ elétò ìdìbò ìyẹn INEC ló ṣe àfikún ọ̀sẹ̀ méjì fún ìforúkọsílẹ̀ káàdì ìdìbò. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde ìpinnu rẹ̀ láti dènà omíyalé àti túbọ̀ la ojú àgbàrá. Àjọ NDLEA ló kéde wípé ìrọ́lásán ni ìròyìn èyí tó ń jẹ́ ìrànìràn wípé wọ́n ń ta ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní Gbàǹjo. Báyìí ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ni wọ́n ti yan ìgbìmọ̀ aláṣẹ tuntun fún Àjọ Bank of Agriculture tí wọ́n dẹ̀ tún ṣe pé àwọn ọmọ aláṣẹ tuntun ọ̀hún láti lè jẹ́ kí iléeṣẹ́ ọ̀hún kó ṣe àṣeyege. Eléyìí ló jẹyọ lẹ́nu alūkkóró iléeṣẹ́ ọ̀hún Ọ̀gbẹ́ni Abimbola Ọ̀tẹ́pọ̀lá Ishaku. Gẹ́gẹ́ bí ìròyìn tí a rí gbọ́ ọ̀hún, ìgbìmọ̀ aláṣẹ lẹ́ni mẹ́wàá ni wọ́n gbé kalẹ̀ láti ṣe àgbékalẹ̀ tó lárinrin fún iléeṣẹ́ ọ̀hún lójúpọ̀nà bí iṣẹ́ rẹ̀ yóò ṣe máa lọ ní gẹ̀ẹ́rẹ́gẹ́. Ó sọ síwájú wípé lára iṣẹ́ tí wọ́n yàn fún ìgbìmọ̀ aláṣẹ ọ̀hún tuntun ọ̀hún ni láti rí dájú wípé oúnjẹ sùn wá bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹwẹ́ ìjọba àpapọ̀ ti kéde èròngbà rẹ̀ láti pín irinṣẹ́ tí wọ́n fi ń fúrúgbìn eléyìí tó tún ń lo ọwọ́ láti ṣe agbátẹrù fún iṣẹ́ ọ̀gbìn ní orílẹ̀-èdè wa. Alákòóso fún ètò ọ̀gbìn Sẹ́nẹ̀tọ̀ Abubakar Kyari ló sọ eléyìí di mímọ̀ nínú ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awolowo University ti ìlú Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun.

kó wá sí òpin ṣùgbọ́n ó ti di ọjọ́ 26 oṣù yìí báyìí ni àfikún ó kéde wípé àjọ ọ̀hún yóò fi àǹfààní sílẹ̀ fún àwọn ọmọ fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ fi orúkọ sílẹ̀ fún ìgbà àkọ́kọ́ láti ṣe irú rẹ̀ lórí ẹ̀rọ ayélujára bẹ̀rẹ̀ láti ọjọ́rú ọjọ́ 8 oṣù yìí. Ó kéde wípé àǹfààní láti bẹ̀rẹ̀ ètò ìforúkọsílẹ̀ lórí ẹ̀rọ ayélujára yóò mú iṣẹ́ yá torí wípé irúfẹ́ olùdìbò bẹ́ẹ̀ yóò kàn wá tẹ ìka ní àkókò tó bá wá yọjú sí ilé iṣẹ́ àwọn lẹ́yìn tó bá ti fi orúkọ sílẹ̀ tán àti àwọn nǹkan tó kù sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára.

Àjọ elétò ìdìbò yẹn INEC ti kéde wípé àwọn ti fi àkókò ọ̀sẹ̀ méjì kún àkókò ìforúkọsílẹ̀ fún káàdì ìdìbò. Ọ̀gá ní ẹ̀ka ìròyìn àjọ ọ̀hún, Mala Muhammed Haruna tí ó kéde ọ̀rọ̀ ọ̀hún ló sọ síwájú wípé tẹ́lẹ̀ ọjọ́ kẹwàá oṣù yìí ni ó yẹ kí àkókò fún ètò ọ̀hún.

Ijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ìpinnu rẹ̀ láti dènà wàhálà omíyalé káàkiri ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe ń kó ojú odò tí wọ́n sì ń ṣe ìpolongo àti àmúlò àwọn ọgbọ́n àtinúdá lórí bí agbára kò ṣe ní ṣẹlẹ̀. Alákòóso fún ọ̀rọ̀ àyíká àti àlùmọ́nì Ọ̀gbẹ́ni Adémọ́lá Adérìntọ́ ló kéde eléyìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tó ṣẹlẹ̀ nínú iléeṣẹ́ rẹ̀. Alákòóso sọ síwájú wípé ìkéde iléeṣẹ́ tó ń wo ojú ọjọ́ ìyẹn Nigeria Meteorological Agency ló sọ wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò rí òjò alágbára ní àwọn àkókò kọ̀ọ̀kan nínú ọdún yìí. Ó wá sọ síwájú wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ojú ọdún yìí kò ní fi gbogbo ara tààrà rọ̀, ṣùgbọ́n àwọn àkókò kan wà tí yóò dunlẹ̀ tí yóò sì fẹ́ fa àgbàrá ní kíákíá. Torí náà ni wọ́n ṣe ní pé àwọn ti gbé àwọn ìgbésẹ̀ láti rí wípé kò ní sí omi yalé, wọ́n sì tún kó àwọn ojú àgbàrá tí omi kò fi ní ṣe ìjàmbá fún àwọn ènìyàn.

Ọ̀gá àgbà ilé-iṣẹ́ ọlọ́pàá Ọ̀gbẹ́ni Túnjí Dísù ló ti sọ wípé àwọn ẹgbẹ́ òṣèlú wọ́n ń ṣe agbátẹrù fún àwọn ọmọ ìṣọ́ta ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀gá àgbà ọ̀hún ló sọ eléyìí ní àkókò tó kàn sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀gbẹ́ni Adémọ́lá Adélékè ní ìlú Òṣogbo. Ọ̀gá àgbà kò ṣàì sọ síwájú wípé kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún Ọ̀gbẹ́ni Ibrahim Gótàn ló sọ fún òun wípé àwọn afurasí ọ̀daràn kan ti ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún náà ni wọ́n ń wá ni wọ́n ti fi ara pamọ́ sí ilé ìjọba tó wà ní ìpínlẹ̀ ọ̀hún tí ó dẹ̀ sọ síwájú pé òun ti tọ kọmíṣánná sí ọ̀nà lórí bí ó ṣe máa rí wípé ọwọ́ tẹ àwọn afurasí ọ̀hún. Ní àkókò tó ń fèsì gómìnà Adélékè ó rọ ilé-iṣẹ́ ọlọ́pàá láti nawọ́ gan ẹnikẹ́ni tó bá ń da àlàáfíà ìpínlẹ̀ láàmú láì fi ti ipò ṣe.

Àjọ tó ń gbógun ti ayédèrú ogun àti lílo ogun olóró yẹn NDLEA ló kéde wípé kí àwọn ará ìlú kí wọ́n kó etí ìkún sí ìròyìn òfegè tó wà lóde wípé iléeṣẹ́ náà fẹ́ ta àwọn ọkọ̀ àlòkù kan ní gbàǹjo. Inú àtẹ̀jáde tí wọ́n fi síta ní Abuja lánàá òde òní nípasẹ̀ alága fún ìròyìn Fẹ́mi Babafẹ́mi. Nínú ọ̀rọ̀ rẹ̀ sọ wípé ṣé ni àwọn ọ̀bàyéjù kan lo orúkọ àwọn lọ́gàlọ́gà ní àjọ náà? Pápọ̀ orúkọ akọ̀wé àjọ NDLEA Shedrack Haruna nípa fífi àtẹ̀díṣẹ́ ránṣẹ́ sí àwọn èèyàn wípé àjọ NDLEA fẹ́ ta ọkọ̀ ní gbàǹjo. Ó sọ síwájú wípé ìwádìí ti lásán ni láti lọ àwọn èèyàn lọ́wọ́ gbà lórí owó tí wọ́n ṣiṣẹ́ kárakára rí. Babafẹ́mi wá lọ́gùn rẹ̀ wípé kò sí òṣìṣẹ́ iléeṣẹ́ náà kankan tí ó lẹ́tọ̀ fúnra rẹ̀ láti lu iléeṣẹ́ láti ṣe ìpolongo ohun tí wọ́n fẹ́ tà tàbí ti iléeṣẹ́ náà gbẹ́sẹ̀ lé láì jẹ́ wípé àtẹ̀jáde ó ti iléeṣẹ́ náà ó jáde nínú ìwé ìròyìn ilé wa. Babafẹ́mi wá rọ àwọn ará ìlú láti má fi etí sí àtẹ̀díṣẹ́ tàbí ọ̀rọ̀ kankan lórí ayélujára tó ń sọ wípé òṣìṣẹ́ àjọ NDLEA tàbí Haruna fẹ́ ta ọkọ̀ tàbí ohun mìíràn. Ìròyìn ilé wa fún ti àṣálẹ̀ òní kò ní ju báyìí lọ. Àmọ́ kí a tó mú ìròyìn wá sí òpin, ẹ gbọ́ àwọn kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i.

Ìjọba àpapọ̀ ni ó ti yan ìgbìmọ̀ aláṣẹ tuntun fún àjọ Bank of Agriculture tí ó sì rọ̀ wọ́n láti ṣiṣẹ́ pọ̀ fún ìdàgbàsókè rẹ̀. Àjọ elétò ìdìbò INEC ló ṣe àfikún ọ̀sẹ̀ méjì fún ìforúkọsílẹ̀ káàdì ìdìbò àti àǹfààní àti lè fi orúkọ sílẹ̀ fún ara ẹni ní orí ayélujára fún àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ forúkọ sílẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde ìpinnu rẹ̀ láti dènà omíyalé àti túbọ̀ máa la ojú àgbàrá. Àjọ NDLEA ló kéde wípé irọ́ lásán ni ìròyìn èyí tí ó ń jẹ́ ìròyìn wípé àwọn fẹ́ ta àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti àwọn ohun mìíràn ní gbàǹjo. Kẹ́mi Sọ́lá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn. Ẹ ṣe àmúlò àwọn ojú òpó ayélujára wa gbogbo ìyẹn at Wells Radio 893 FM fanpage tàbí www.wellsradio893.com. Ẹ lè pè sí ojú òpó yìí fún ìròyìn ojú mi tó 09168932000. Mo dúpẹ́ Ọlásánní ni oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa. Kí Ọlọ́run kí ó bùkún fún yín, oorun ayọ̀ la ó sùn.